0: ẹni méjì ó sọ ju ẹnìkan lọ nítorí pé tí ẹnìkan bá ṣubú ẹnìkejì á gbé ọgbà rẹ dìde ó wá sọ ètò lágbára ó ní ègbéni fún ẹni tó jẹ ẹnìkan tí pápá tó wá ṣubú kò sẹ́ni tó gbé ọgbà rẹ dìde ẹgbẹ́ ó sórí báyìí mo sọ tẹ́lẹ̀ bí o bá gbàgbọ́ ayé rẹ kàn ràn lọ́wọ́ ayé rẹ kàn ràn lọ́wọ́ èrè dí nìyí tó jẹ́ pé a fẹ́ fi gbàdúrà àkànṣe fún ìrànlọ́wọ́ ní pọ́gàmù ni mo sọ fáwọn pastors ara ṣe agbára tá a máa ń ṣe ní kápù nìyẹn nígbà tá a bá wà ní mítìn àwọn àlùfáà àti gbàdúrà àti sọ fún wọn bó ṣe máa rìn irú àrìn àjò tẹ máa rìn tá a fi gbàdúrà nítorí olùrànlọ́wọ́ yìí ẹ gbọ́ mi sá tá a bá ti ṣe tán ẹ jọ̀ọ́ ẹ bá mi ka san 121 ẹ kà sínú omi tá a fi gbàdúrà ní àṣálẹ́ níbo ni orí facebook a fẹ́ gbàdúrà kan sí ni láàrin amalika rabina rubika fáànù salihata mo pàṣẹ ni bí wọn bá lè sàmí o lórúkọ olúwa ẹni tí ó da ayé àti ọ̀run ayé ẹ máa dìde wà á kan ìrànlọ́wọ́ sọpọ́ olúwa
1: olúwa
0: jẹ́ ìpàdé ìrànlọ́wọ́ olúwa
1: olúwa
0: wọ́n jẹ́ ń da ayé gbé
1: olúwa
0: olúwa
1: ran ayé mi lọ́wọ́
0: olúwa.

0: owó mọ bó tẹ̀jẹ́ pé mi tí ní ṣọ́ọ̀bù tèmi torí àdúrà tí mo ń da kiri ní ṣọ́ọ̀bù tèmi ẹ pé mi tí ní ṣọ́ọ̀bù tèmi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ bàbá ṣe bí ọba tó ṣe ohun tuntun nínú ayé mi torí pé jamalé mi náà màá di ẹni tí rọ́wọ́ yọ màá nírọ́ ni èmi tí mo lọ ṣọ́ọ̀ tó yẹ pé 200 ni màá wọ̀ débẹ̀ mo lè má lọ fún odidi oṣù márùn ṣùgbọ́n níbi ìgbà kó kù ṣe 9 minutes màá rí owó tí màá fi rọpò débi ìgbà tí màá fi rọpò padà mo dúpẹ́ lọ́wọ́ bàbá ṣe bí ọba ẹni fọmọ ṣiṣẹ́ ránṣẹ́.
1: sọ pé olúwa
2: olúwa
1: ẹ̀rí mi dà
2: ẹ̀rí mi dà
1: olúwa fún mi ní ẹ̀rí
2: olúwa fún mi ní ẹ̀rí
1: in the name of Jesus. ẹ gbọ́ mi sà ẹ jẹ́ sáré fún obìnrin ní márùn ó jẹ́ padà sílé ọkọ rẹ padà sílé ọkọ rẹ bíbélì wípé ó ní èmi olúwa kórira ìkọ̀sílẹ̀ ìyá tó o bá jẹ wàá mọ̀ pé ìyá ọmọ ló ń jẹ padà sílé ọkọ rẹ mo gbàdúà ẹrù rẹ kò ní di tẹ́lò mí lórúkọ jẹ ire rẹ kò ní di tẹ́lò mí lórúkọ jẹ ó rí ànúgbà in the name of Jesus. ẹ já gbọ́ ẹ̀rí ìfà yìí àti ti màmá yìí màmá yẹn sọ wípé ọlọ́run sọ fún wọn pé o jẹ́ mú nǹkan tó o ní kalẹ̀ láti gbà tó o ní ẹ̀rí méjèèjì ẹ jẹ́ kó wọlé.
3: Aleluya o baba emi na ti leri oluwa seun mo n fe lohun o mo mo n si lowo ile mi o baba ese adupe o mo leri emi na leri emi yaafin joy dikine joy lati akute branch mi o iwe igbelu oun ni mo wa fun na mi pe mo kan wa loju ala kini e wa ni give what you have to get what you don't have. Ìgbà tí mo gbọ́ kinní yìí ó yà mí lẹ́nu give what you have to get what you don't have. Ìgbà tí máa ronú lọ ronú bọ̀ mo ní tẹlifíṣàn méjì nílé ńlá ni méjèèjì wọn ni let me use this television to sow seed into my children's life. Bí mo ṣe gbé nìyẹn o mo wá pé bàbá mi afẹ́ látàkútẹ̀ branch. Dádì tẹlifíṣàn tẹ ní afẹ́ rà sí ṣọ́ọ̀chì ṣẹ́ ẹ ti rà ni ó wá ní àwọn ti gbélé gbédé lánàá ó wá ní dádì ẹjọ́ sá just permit me kí n gbé tẹlifíṣàn yìí lọ fún jíde torí pé àwọn náà ti ra tiwọn ní matogun n rò kán ní torí ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tiwọn sà and begging you if you can permit me ló bá ní the same seed of Christ church òun ni pé kí n gbé lọ òun permit me pé kí n gbé lọ wá ní òsì òkè sà ẹ ṣe bàbá mi bí mo ṣe pé jíde nìyẹn gbà tí mo dẹ̀ pé jíde tí jíde rí inú ẹ̀ dùn ó ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà màmá ṣe kàn máa gbé lọ mo ní bẹ́ẹ̀ ni ẹ máa gbé lọ ó ti di tiyín so bó ṣe gbé lọ nìyẹn. Kinní yẹn ṣẹlẹ̀ ní Monday or Tuesday then on Thursday mo wá pè mí pé wọ́n ti fún ọmọ mi ní ìwé ìgbélò pé wọ́n ti di citizen pé kọ́kàn hàn ló bá ìwé yẹn fún wọn lókun ọjọ́ Monday tó tẹ̀lé ọmọ mi ò ríṣẹ́ láti ìgbà tó dọ́hun yẹn dáde mo bá tún ní wọn tó ti fún mi iṣẹ́ ní ọjọ́ Monday yẹn tó tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ Monday tó kọjá yìí.
4: Ẹ wá ní ká láti jọ ṣe bí ọba ti mo ṣáláà branch ó wá mọ̀ pé mo tó kù síwájú ìta ló lánàá ó tó kọ̀ bí aago mẹ́rin mo bá yìí wọ́n pè ní ọkọ̀ ọkọ̀ àwọn ṣáínà lábá yìí ó wá lọ sí síìtì ọ̀dọ́ mo ní pé wọ́n fẹ́ gbélé ìwọ̀ kí gbogbo ọgbọ́n ló ṣe máa rìn mo sáà wò kí ló fẹ́ ṣẹlẹ̀ ó wá sí síìtì ọ̀dọ́ ó pọ̀ tó lọ yìí ó ní ọ̀hún lè lọ jáyé pẹ̀lẹ́ sí síìtì tó fẹ́ gbé yẹ pẹ̀lú kò lè kọjá níbi kejì náà block kò lè kọjá má yẹ ṣáàjì àyẹ títí nìkan bí fọ́n látàrọ̀ mo sùn àmọ̀tẹ́mi dín ní bí màá yẹ ṣe abá mi nìyẹn pé máa ṣe ní ìdí ẹ̀pẹ̀ mo ní à mo ní ìdí ẹ̀pẹ̀ bá ti ṣe tán fún mi gbogbo ẹ̀ kò ṣe ó ti dé bá mi ẹ̀ já lẹ̀ fún mi ewu èmi ni mo ní ewu china mọ́tò mo sá àjọpọ̀ síbẹ̀ ẹ̀ mo ń wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ má yẹ àwọn tó gbé máa yẹ pẹ̀yẹpẹ̀ ní ẹ̀ ó ń fara owó ilé bà àti kó wọlé má yẹ náà wọlé wọlé má bàá yóò fi jẹ́ mọ́tò ló máa bàjẹ́ kò lè bá bí màmá ṣe ní ìdí ẹ̀pẹ̀ lẹ́kẹ̀ẹ́ mo ní bàbá mo ní mo ní ìdí ẹ̀pẹ̀ má yẹ bá inú àwọn síìtì nìkan ìyẹn dìde ó ní kó já bí ẹ̀ kó yá mọ́tò ẹ̀ lè fi bí kó lọ kó já bí ẹ̀ sókè ó wá sọ̀dọ̀ tèmi ní sáà màmá yẹ ní ìdí ẹ̀pẹ̀ mo ní mo ní ìdí sẹ́ elédè mi tún wá ní dábà tó ọkẹ́ ò sọ̀rọ̀ mo lọ yẹ inú ìdí wọlé bá
5: Hello daddy, e ka ro sa o. Ah, daddy emi na fe mo fe dupe ore ni o. Ele tolorun ti se yi lo li osu ifa te so ye mi na gbadura ifa. Ise ni mo fi se le mi kiri. In fact, mo ko wo pe ah. Kini kilo ade? Ise ti mi o ti e mo ti e mo jo ti mi o ti e won ti igba ti mo fe di kini si awon yen kilo ki la tin pe. CV mi o ti ranti mo ko sha ri pe mo ko pe mi lotun lo si ni awon different companies ikun bo ti mo te se interview pelu e ni kin ti mo ko wo pe okay kin ti se interview bo se bi mi ni question mi o ri bi ti oyin bo se mama beere question lowo lowo eyan to je pe o la tun ma dahun question yin fun are Kato for what is about to for me, Shepherd, when you have been great, you have been employed. Shinimokoga Kini Anseli. And you go to Yabuko, the me room body, Miss Emmy Lumbashi, Miss Emma Tara, and Lua Lom, because to Yabukoga. Me room body me. Me when you set me fashion, you go first in me. Ah, daddy. Oh, long, bad, you are Mudupelo, you are Mudupelo, long, ye.
1: Ah, Loro Cordes, why day, Fala? Oje ifala
2: amen
1: oje ifala
2: amen
1: ori anugba
2: amen
1: ogo rajade
2: amen
1: wa se bi oba
2: amen
1: jesu oluwa wa
2: amen
1: ah e gbo mi sa agboro tu asikire se gbogbo awon ogo to ti wound won nilo atuse idire to finilo eje jesu ati ara re o ma je kan ni church wa mu kan lo sile nitori pe awon alagbara okokun won ki fe kokoko yo mo gba bi pe osu ta fe wo yi ti se osu kesan osu ororo woli ni ere die yi ti a fi pore majemu re ni egberun mesan 9000 egbo mi sa mo connect ye pelu majemu ipe ta fi pe mi mo connect ye pelu ororo tin be lori mi loruko Jesus o ma ri ogolo
2: amen
1: in the name of Jesus
2: amen
1: akase ni beseda to ma bere ni ojo Tuesday akase ni mo ma announce dada ni ola loruko Jesus wa rogo elu
2: amen
1: mo ni wa rogo lo
2: amen
1: wa de se bi oba
2: amen
1: iri ati anu o ma to leyin
2: amen
1: mo re ti eloni ki dede da fun yan mo gbadura loruko Jesus o ma rogolo
2: amen
1: wa de se bi oba
2: amen
1: Jesus oluwa wa
2: amen
1: mo gbadura gbogbo lojo bi oni oni wedding anniversary nje ojo ayo lo je fun ati ojo ibukun mo bere fun ibukun ati anu fun aye ra ti gbeyawo re loruko wa to ma temo oya gba
2: amen
1: aye re ko di ibukun
2: amen
1: igbeyawo re ko di ibukun
2: amen
1: wa de se bi oba
2: amen
1: happy birthday and happy wedding anniversary loruko Jesus wa ri anugba
2: amen
1: ah gbogbo eyan mo lorun eyin te ba mo archbishop Isaac Edaoza e ba mi ki won oni ni won pe 37 years ninu ise iranse won de se dupere loni yen ni kan ko won se ifilole ile ijo se nla ti o gba egbegberun eniyan ha oni ma ni agbara o loruko Jesu ti Nazareti emi gigun ati ojo ogbo olu asokale fun yin
2: amen
1: e de se bi oba
2: amen
1: gbogbo e to ba gbo mi lora anugba
2: amen
1: lora anugba
2: amen
1: oni lojo isinmi mo pase sinu aye re isinmi ko joba
2: amen
1: laala aye re ko dope
2: amen
1: ko ra anugba
2: amen
1: apere gbagbo re ko gbagbara
2: amen
1: isinmi ko sele
2: amen
1: se yanu ko sele
2: amen
1: lodi wa ra anugba
2: amen
1: wa de se bi oba
2: amen
1: Jesu oluwa wa
2: amen
1: koju sene kan fi da loju bayi pe
2: bi dada leri ko
6: gbogbo eyin ti e wa ni ilu Ibadan address church wa ni ni Ibadan gbaremu Ijobi airport area te ba ti de abe bridge ore meji tabi Akon Filling Station ni waju biri e kan so fọlọ kada pe en lo si church baba sibi oba to wa ni Ijobi gbogbo eyin te nbe ni iye metu lati oje tabi bere egbe okada ki e so pe en lo si sibi oba oke aremo e ba wa nbe lati sango ewo moto tabi okada to nlo si eleyele e so kale ni police station te ba ti bobe e kan bi ni pe se bi o ba le nlo gbogbo eyin te be ni soka lati soka egbe okada abaode ni alafia block church e ti ri se bi o ba nbe e kan bi ni pe se bi o ba le nlo gbogbo eyin te wa ni apata te ba ti de dogo bus stop opposite Brent Somi omo yadun e kan so pe en lo si se bi o ba wan na wo si gbogbo eyin te wa ni ologun eru e kan so pe lo si capital bus stop ni ologun eru e ti ri church baba se bi oba gbogbo eyin te wa ni oyo e kan so pe lo si oyo tan e bere sabo ni lepo alasaru e kan so pe church baba se bi oba le lo e ri wa nibe gbogbo eyin te n gbe ni apete e so kale ni ibi oja apete yen e kan gbe okada eni church baba se bi oba to wa ni oladua ibe le lo gbogbo eyin te n gbe ni olodo e kan de olodo garage yen e gbe okada ti lo si se bi oba gbogbo eyin te wa ni olunloyo lati olorun sogun e gbe okada ti lo si ladeko filling station leyin ladeko yen e ti ri church baba se bi oba nibe gbogbo eyin te wa ni muslim lati ori bridge muslim e kan gbe okada tabi moto ti lo ife ni koko all two inu ibe gangan ni ijoba baba se bi oba wa gbogbo eyin te wa ni maniya ni olukoju street opposite ajurosu estate ni maniya yen te ba ti bo nbe ele nlo si church baba se bi oba gbogbo awa ta wa ni omuadio ni ilu ibadan te ba ti de iyanu ile baba elija anigilade ni abara e so wipe e lo church.

0: ètò wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékunlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Rútù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkẹtàdínlógún. Rútù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkẹtàdínlógún. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Rútù sì wí pé, má ṣe rọ̀ mí láti fi ọ́ sílẹ̀ tàbí láti padà kúrò lẹ́yìn rẹ, nítorí ibi tí ìwọ bá lọ ni èmi ó lọ, ibi tí ìwọ bá sì wọ̀ ni èmi ó wọ̀. Àwọn ènìyàn rẹ ni yóò máa ṣe ènìyàn mi, Ọlọ́run rẹ ni yóò máa ṣe Ọlọ́run mi. Ibi tí ìwọ bá kú sí ni èmi ó kú sí, níbẹ̀ ni a ó sì sinmi. Kí Olúwa ṣe bẹ́ẹ̀ sí mi àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú, bí ohun kan bí kò ṣe ikú bá ya ìwọ àti èmi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Ní òní 30 oṣù kẹjọ ọdún 2026, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi pé ẹ káàbọ̀ sí àkókò ìre òwúrọ̀. Ọlọ́run ire yóò fi ìre fún yín. Gẹ́gẹ́ bí a ti ń gbọ́ bọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbọ́, wípé ìdánwò ayé ń bẹ, kò sí ẹnikẹ́ni tó ní àjẹ ara ta kò ó. Ìdánwò wà nígbà tí ó wà, ṣùgbọ́n ìrírí fi hàn wá wípé nígbà tí a bá ń lanú ìdánwò yìí kọjá, tí a bá ti fi ti Ọlọ́run ṣe, a borí, a lékè, a yege, a tayọ, a sì ní ẹ̀rí. Ìdánwò èyí tó dé bá Rútù la fẹ́ gbéyàwó lónìí àti ọ̀nà àbáyọ fún un. Rútù ọ̀la oríṣiríṣi ìdánwò kọjá nínú ìrìn àjò ayé rẹ̀. Àwọn ìdánwò bíi mẹ́fà òun ni ó là kọjá tí a fẹ́ sáré gbéyẹ̀wò ní wàràǹsesà. Ìdánwò àkọ́kọ́ òun ni fífẹ́ àjèjì ní ọkọ. Kò sí ewu nù ká fẹ́ àjèjì ní ọkọ tàbí ká ní àjèjì ní aya, ṣùgbọ́n ìyàwó wọn yìí ò pẹ́ kò tún bímọ, ikú òjijì tún pọkọ. Èyí mú wàhálà bá àwọn méjì ni ìdánwò yìí dé bá, ṣùgbọ́n òun yege o. Èkejì, ìyapa dé pẹ̀lú Rútù àti ìlú rẹ̀. O ní láti kúò kọ́mọ tẹ̀lé ìyá ọkọ rẹ̀ lọ sí ilé àjèjì níbi tí ò ti níran, níbi tí ò sí ìdánilójú kankan. Ní ìpele yìí, o ní arábìnrin tí wọ́n jọ jẹ́ ìyàwó nílé Naomi lòun padà sí ìlú wọn, ṣùgbọ́n òun ó dúró ti yá ọkọ rẹ̀, ó sì ní òun bá ìyá ọkọ òun lọ. Ìdánwò kẹta tí ó bá pàdé òun ni ìdánwò pé òun náà wá di àjèjì ní ilẹ̀ àjèjì. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ 22 bíbélì yẹn ti sọ, ó ní láti kọ́ èdè tuntun, ó ní láti kọ́ àṣà tuntun, ó ní láti kọ́ ìwàsí tuntun. Èyí déba gẹ́gẹ́ bí ìṣòro, ó sì làájá. Ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé ìṣòro oúnjẹ àti àìní ó déba ń lọ sí àárù ní oko Boasi gẹ́gẹ́ bí àtìká ní orí kejì ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ kẹta. Ìṣòro karùn-ún tó bá pàdé òun ìṣòro wípé ó tún ọkọ ní gẹ́gẹ́ bá ti rí ní orí kẹta ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ kẹfà. Ó yege o ní gbogbo àwọn ìdánwò yìí, ó sì di ìyá ńlá, ìyá Dáfídì nípasẹ̀ ẹni tí a ti bí Olúwa wa Jésù Kristì. Ìwé Máti orí kìíní ẹsẹ̀ karùn-ún. Ẹ̀kọ́ wo la wá lè rí dímọ̀? Gbogbo ìgbéyàwó pátá ni yóò la oríṣiríṣi ìdánwò kọjá, kí Ọlọ́run kó fún wa ní ìṣẹ́gun nínú àwọn ìdánwò náà. Ẹni tí a bá yàn gẹ́gẹ́ bí ẹnì kejì wa nínú ìgbéyàwó gẹ́gẹ́ bí ọkọ tàbí aya, ó lè ṣe wá lóore, ó sì lè mubi bá wa. Lórúkọ Jésù ò ní síyan o. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ̀gún ó lè di róòsì o, tó dáa ó lè ní ẹwà. Ó gbára lórí ìhà tá a bá kọ sí, ọ̀nà tá a bá gbé gbà. Ẹ̀gán lè dògo, àbùkù lè da ayẹyẹ, ẹ̀tẹ́ lè di àpọ́nlé. Ẹlẹ́ẹ̀kẹrin, kò tí ì parí o àfi tó bá parí. Kò parí fún Rútù, torí pé dípò òpó kó bàjẹ́ fún dáadáa ló padà jẹ́pin rẹ̀. Òun lọ rẹ́rìn gbẹ̀yìn. Ìwọ olùgbọ́ mi, ìwọ náà rẹ́rìn gbẹ̀yìn. ẹjẹ ka suri oni oluwa gbogbo awon olugbo mi loni sure sinu aye won emi awon woli sanu fun won emi mimo bale won loni ogbonjo osu kejo odun 2026 era anugba ire ni ipin yin ayo ni ipin yin gbogbo idanwo te ndoju ko ye e bo ninu won e yege e korin isegun loruko ti jesu eri yin o farahan eri yin o si la agbaye ka ibi kan o si ni ba yin loruko oluwa yo dara fun yin o gbogbo eyin te ndoju ko wahala ninu igbeyawo yin mo sure sibe olorun ra igbeyawo ye pada olorun so egandogo ninu igbeyawo ye olorun mi si igbeyawo ye loruko jesu ogun ti nja yin ninu igbeyawo olorun segun re awon omo yin o ye o eni fokan bale o eni dopo osan gan lokunrin lobirin gbogbo eyin te wa ni popo olorun o ra yin pada olorun o saana fun yin olorun o ba yin gberu yin olorun o tu yin lara olorun to tu naomi lara yo tu yin lara olorun to tu rutu lara yo tu yin lara mo kede re eni reti o eni ojo ola to dara o igbeyawo yin o ni ko ba yin o oko yin o ni je egun ni han yin o aya yin o ni je egun ni han yin o omo yin o ni je egun ni han yin o ile yin o ni kan bobo ode yin o ni damu o loruko ti jesu kristi ebi o ni pa yin iya o ni je yin e ni si alaini iranlowo olorun yo dide fun yin e bori idanwo aye e segun idanwo aye igbeyawo yin yo lola igbeyawo yin yo niyin igbeyawo yin yo fogo olorun han gbogbo ogun to do ti igbeyawo yin olorun se gbogbo idamu to de ba igbeyawo yin olorun se loruko jesu olorun ra igba yin pada gbogbo eyin te fe yan e ni si yan o idamu aye o ni ba yin gbogbo n te n doju ko te n la koja olorun o sanu yin olorun o to yin sona olorun o ran yin lowo loruko ti jesu won pada wa ba yin yo won pada wa ba yin dupe enu o ya won nitori pe ngba ti olorun da ikolo si o ni pada awa dabi en to nla lani gbogbo ikolo aye yin olorun da pada loruko ti jesu olorun mu yin pada bo sipo anu olorun yo si sogo lori yin ibanuje ile yin o di ayo loni ekun dile yin o derin loni loni ogbonjo osu kejo odun 2026 ki oluwa ko sanu fun yin ki oluwa ko sure fun yin ki oluwa ko se ki oju re ko mole si yin lara ko gba oju yin lowo mi je ko gbese yin lowo isubu ko gbo kan yin lowo parun ko gba aye yin lowo idibaje ko si se yin lore ogun ni fun oruko oluwa eni wa bakan na mo jesu oluwa wa ire o
0: e pade wa fun akoto eto yi lojo mejo ni dede akoko kan na oluso agutan wa ni eni owo ati omowe John Adekunle Adedokun ero ibani soro wa ni 08039501349 lekan si 08039501349 titi ojo mejo ka pade layo emi ni ti yin to to Joy Oladeji.

0: ti gbé ròyìn tó dùn díẹ̀ súnmọ́ bí ẹ wá gbọ́ náà. Àwa ti gbé ròyìn tó dùn díẹ̀ súnmọ́ bí ẹ wá gbọ́ náà. Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn náà la máa ń kó kalẹ̀ lóní bàbí fún etí gbọ́ yín gangan. Ìkànnì ọmọlúwàbí ni wọ́n ń pe bí o, ìkànnì splash 105.5 FM, the integrity station promoting right values. Ọlọ́rẹ́wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùnsì lórúkọ tí mò ń jẹ́ Elifaso Lóyìnre, ọ̀kan ṣoṣo àjànà kútẹ́gbà gbòjì ẹ̀fọ̀n pàpọ̀jọ G Square Arco Sky Gíran Global Radio King of Scorer Continental and Intercontinental. Ojúmọ̀ Aláyọ̀.
1: Ó dẹ̀ jẹ́ ọmọ kíra pé a kú ojúmọ̀ àsìkò kú ojúmọ̀ ọmọ torí pé ojúmọ̀ tó mọ̀ wà lónìí ojúmọ̀ owó ni ojúmọ̀ ọ̀la ni ojúmọ̀ Àìkú tí ṣe baálé ọ̀rọ̀. Ire gbogbo yóò mọ̀ sùn wábọ̀ o.
0: Èmi
1: ònà ni Sunday tó gbẹ̀yìn nínú oṣù kẹjọ. Oṣù kẹjọ bá tiẹ̀ lọ́nà. Ẹ wo oṣù kẹsàn-án tá ń wò lọ́ọ̀kan yìí tí ó wọlé bá wa láyọ̀ àti àlàáfíà. Ire inú ẹ̀ ayọ̀ inú ẹ̀ ni ó jẹ́ ti kó wá wa o.
0: Ṣé
1: ẹ wá rí eléyìí tó kù gbélé ń já tí oṣù kẹjọ yìí náà tí ọmọ kángara rẹ̀ tí ọmọ bá tiẹ̀ lọ ire tún kù nú ẹ̀.
0: Ire náà ń ti wá.
1: Ayọ̀ tún kù nú ẹ̀.
0: Ire ni ti wá.
1: Ọba tó ni wá yóò fi ṣọ̀kan gbogbo wa ni o. Àwọn ìròyìn títò lọ́wọ̀ọ̀wọ́ lórí tábìlì tiwa ẹ mọ̀ wípé ti fún tẹ̀rọ ìlà pè é o. Ẹ sì mọ̀ wípé àwọn àkòrí tó bá gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọgbà bó bá wá dójú ọ̀gbà gadi gan. Ẹ mọ̀ ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti fẹ ti yín kóyàwó ìròyìn lọ̀rọ̀ bá lẹ́jọ́ nù. Ìyá àdínní yín náà ni o. Aminat Adeto Badmus olórúkọ tèmi. Mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan.
0: Ó ń gbé gẹ̀ẹ́jì.
1: Ó ṣe bẹ́ẹ̀ nǹkan.
0: Ó ń ṣe nọ́mà.
1: Ó ṣe bẹ́ẹ̀ nǹkan.
0: Alẹ́ ti rẹ̀.
1: Ó ṣe bẹ́ẹ̀ nǹkan.
0: Ìyá ṣe rí.
1: Ó ṣe bẹ́ẹ̀ nǹkan.
0: Ọkọ ṣe rí.
1: Ó ṣe bẹ́ẹ̀ nǹkan.
0: Àdàgbàjá òfu.
1: Yẹ́tẹ̀ ti wá kò.
0: Ó ti wá lọ báyìí.
1: A mọ̀ dúpẹ́.
0: Àbùṣe bùṣe.
1: Báyìí lọ.
0: Àìdé ẹni lọ ló bọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹ àti dúpẹ́.
0: Àdúpẹ́.
1: Àṣeyọrí ló bá dé.
0: Àti dúpẹ́. Ayé ọpẹ́ ti yọ.
1: A ó mọ kíní ọ̀hún
0: ṣe. Àdàwà kàdí ẹ.
1: Gbogbo àwọn èèyàn.
0: Àwọn
1: èèyàn. Oh my god, oh my god.
0: Tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn àkọlé ìròyìn náà la máa ń ṣàbí ìṣàbọ̀jọ fún yín kó tó di pé ara bájó sínú agbami ìròyìn fúnra rẹ̀ gangan. Àkọlé ìròyìn rẹ̀ Daily Post ló sì gbé lóòórọ̀ tòní o. 2027 kankan bọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Tó Sèríàkè Dixon wọn ni náà ló pàdé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti NDC àti àwọn nǹkan pàtàkì ní ìpínlẹ̀ Imo. Ó ní ṣé rí ọdún tí ń bọ̀ yìí kọ́lọ́run jẹ́ ó bá wa láyé kó bá wa láàyè dẹ̀ra. Ó ní yóò sún èso rẹ̀ o, ó sì ti hàn pẹ̀lú ojúṣe ara. Èso rẹ̀ ni ó so Daily Post ló gbé jáde lóòórọ̀ tòní. Èso rẹ̀ wo ló fẹ́ so, kí ló mú tó fi lo gbólóhùn very fruitful. Ẹ ó gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láìpẹ́ o.
1: Ó dẹ́ àtọ́wárí bẹ́ẹ̀ já lọ tààràtàrà ìní sínú ìwé ìròyìn Daily Post eléyìí tó jáde fún tòní. Wọ́n ní látàrí ìwò ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó wáyé ní ìpínlẹ̀ kan tá a mọ̀ sí ìpínlẹ̀ Niger. Wọ́n ní ẹni tí í ṣe ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá IGP. Òun náà ló ti pàṣẹ o pé ó yá ire igbakeji mi ati eyin ko eleyi te mo ise iwadi ise to fi mo eyin ko e te gbona tanyanya lati le dode mu awon karamba ni eda e ti jiyan gbe testu lafa ni ati tu awon eyan te ba ji gbe lati tu won le o ye gbe ra pa bayi ipinle naija ya ni bo wa lowo sede duro ni ipinle naija o eyan mo gbo laaro toni o o ti fun o o si teso edo ni be
0: o da daily post lo gbe eleyi jade lapodo temi nbi lori ifesun kan ni wi pe a se fayawo ogun oloro agbo ogun oloro agbo ogun oloro ti won fi kan are bola ahmed tinubu toro yi fi wa kan ajo to je ti olotele muye ti le america asenwa asenbo leyin awuye wuye fbi ajo fbi won ni na ni won ti pada fi fi sowo o kini won fi sowo gangan na gbogbo akosile ati ma se bo irin ajo tinubu won ni won ti te pepe re bayi o di iwaju adajo Beryl Howell be ni ni ile america ekun iroyin bo nbe daily post lo si gbe
1: o da baba lo sinu we iroyin the nation fun taro toni won ni ijoba apapo ilede wa nigeria o na ni amo ti ke si awon ilede wa nigeria o awon eyan kan leyi to je pe olokowo ni won je awon eyan kan leyi to je wi pe oludokowo tun ni awon na ati awon toro kan pe gbogbo yin ekora yin jo e wa mu awon aba kan wa o eleyi ti o di awon alafo kan e to foju han leka eto isuna todun 2027 ni bogan na ti gbogbo lo jade kini to fa sababi eyan mo gbo laaro toni o o ti fun o o si tedo
0: o da lapodo temi mi daily post na lo tun gbe iroyin jade o lori opopona marose ti transahara eleyi ti won ni a n gbe se lowo a ope pataki lowo ijoba apapo ise akuse ina ni won ni umayi na lo ti pase fun awon kongila agbasese o wipe ejo eje ki adinku debo oro a n wole
1: okay
0: a n wole a n wosan tori pa fe se opopona e le rogbon da si ju pe ke ma wole onile lo se le kiko to won lasiko yi ni kawi ni abi ta eni ribu gbe eni ti won ba wole e iroyin benbe o to kun keke o e si gbo
1: o da to ba ri be won ni ijoba ti orilede Burkina Faso o na lomo ti n pe fun awon ejiroro alagbara kan o leyi ti o waye láàrin orílẹ̀-èdè Burkina Faso àti orílẹ̀-èdè wa Nàìjíríà kí ìbáṣepọ̀ alágbára eléyìí tí ó mú àwọn àṣeyọrí ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wá kó lè fojúbàdé láàrin orílẹ̀-èdè méjèèjì níbo gan òun náà ni ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ ti jẹyọ o ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní o bá kókó rẹ̀ bá ti tòní.
0: básìkò bá tó ẹ ó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí níbi tí wọ́n ti wípé gómìnà ti ìpínlẹ̀ kaduna ti ṣẹ́jú sáwọn èrò ti ìwọ̀ oòrùn àríwá ti ìpínlẹ̀ ọ̀hún wípé ẹ̀gbọ́ ẹ̀já tẹ̀ka fún tinubu ó ṣẹ́jú sọ̀rọ̀ fún ààrẹ tinubu náà ni o láti ìpínlẹ̀ kaduna
1: ìròyìn
0: punch ló gbé ròyìn jáde
1: o. ó dá ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu fúnra lára rẹ̀ bàbá bẹ̀gbẹ̀gbẹ̀ bàbá gan gbégbé ló ń kalẹ̀ láàárọ̀ yìí o nínú ìwé ìròyìn the nation náà ló sì wà ó pé kí ni bàbá ń wí ni wọ́n ní bàbá ké sí wọn ò nílé ẹjọ́ kan eléyìí tó gún wà ẹ̀yẹn sílẹ̀ amẹ́ríkà lọ́hùn-ún lẹ́yìn tí ẹni tí í ṣe olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc tó tún fi wà gan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà alhaji atiku abubakar pé ẹjọ́ ẹdá kan ẹjàre gbogbo àwọn ẹjọ́ kan ẹ̀ tó gbé wá sórí tábìlì yín bẹ́ẹ̀ o pé ó yá o gbogbo àwọn àkọsílẹ̀ tẹ́ ẹ ní rírọ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú ó gbóògùn olóró ni kò gbóògùn olóró ni ó lẹ́bọ lẹ́rù ni kò lẹ́bọ lẹ́rù ni ó ní ẹdá kan ẹjàre gbogbo ẹ kó wárájọ gán báyìí ẹ kó nu kẹkàn tó lomi ẹ wá gbé tomitomi ẹ dà á bóde ẹ dànù tiketike tomitomi inú ẹ bó o gan lọrọ ń ṣe jẹ ẹyin ọmọ gbọ láàárọ tòní o bá kókó rẹ bá ti tún ni o.
0: ok now daily post ló gbé eléyìí jáde lápá ọ̀dọ̀ tèmi ń bí ọ̀rọ̀ dọ̀rọ̀ gbogbogbà járe wọn ni iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà ló ti ké gbàjáre sóde o wípé àwọn kọlọ̀rọ̀ sí kan won fe je oju opo ayelujara x ta won gba awon koloran si o le ori ayelujara kan si o le ori afefe
1: awon
0: omo yen won ti gbon ju odo ri won lo baba baba te won o mo wo ko bi akobi ijimere ni
1: eh won ma wo kanambo
0: kanambo won ma wo kubo kubo bi o ku ori igi to iwe daily post lo gbe
1: ibolare oruwa loju oga
0: bo ba sure fu yin e lo si bareke na
1: abi
0: ewo la brahma tori ayelujara ma luji
1: biti abi ekan lo eke awon ologun
0: awon ologun ke kan lo sibe ke kan o bere office oga agba won ke wa ya ka pe yo ba ya e
1: ah
0: ke wa yan pada boya egunle layo boya ni gunle layo awa o le so o
1: eni pe
0: sugbon oro ti o tenu yin jade
1: e so pe
0: ka to mo be egunle layo be egunle layo ko se ni ti o mu yin si
1: o si o ha freedom of speech
0: is granted. Freedom of the speech, I cannot guarantee.
1: Hey, Olorun ba mi jo. O da gbogbo eyin eyan wa ile itengbo ajake ijado ilu Ibadan itengbo ajake ijado ipinle Oyo. Gbogbo eyin te takuti wa bi igba te ba takuti Jesu lorun.
0: Abi.
1: Itengbo wa niwo orun gusu ilede wa Nigeria. Gbogbo eyin eyan kale to je pe ajake ijado ilede wa Nigeria le tin gbo wa. Osuba yin re. Rabande lagbe fun yin lati kan ni omolu abi o. Se wa di gbogbo eyin te takuti wa lorun. Iyan ni takoyo ja Facebook ele to je ti ikani omolu abi Splash FM 105.5 Ibadan adupe po lowo yin ife lo so wa po
0: beni
1: oluwa ba ko ni jo ja lai lai
0: amen
1: ateyin atawa ati jo ro po afi bi ike to bonu na ni o de je sapejuwe oro kan eleyi to bode lati akate ni ti se alakoso fun eto isuna iyan lo ile de wa Nigeria Taiwo Oyedele iloko won ki wa ni gbolohun to bode lenu won kini apejuwe eleyi ti won se won ni se ri awon igbese kan eleyi ti eni ti sai lo lede wa Nigeria Asiwaju Bola Ahmed Tinubu to n gbe awon igbese to ni se pelu atunse ati awon atutu kan e to tin waye leka eto ora je lo lede wa Nigeria oni be ba wo daada awon atunse awon atutu yi o na lo tin si ilekun lati ma san awon obitibiti igbese kan e to je pe o lanu le bayi ni he abi bi ese ran le to le de wa na je to je be na mo be se na oh my god o da o apejuwe to se yi bo lo se ni nkan se pelu gbese le ita je lo le de wa Nigeria eyin ogbon la ro tuni o ti fun o
0: o ti tedo
1: be
0: eyi ati opolopo iroyin to je ti fun tedo na la ko wa lo ro toni amo enikan e je ko pe kile o fe omode kan si dana go pe ki tegbe o ma jo ni ai kulo ni sugbon ai ku ati polowo oja ni
1: o do lo papo ni o
0: doli pirastapi
1: doli rastafari right
0: alone say
1: oh my god
0: o fere gege
1: oh yeah.
2: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off, and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then, you need Cafe One. Now at Sterling Bank, MK Wabiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
3: Awon agba soro loni bi eni mo bi oro owo si logbon odun. Oye lagba wo. Laipe ni teru to mo nka yoke pe ta lo meni ti o kan. Nigbe mi eyan dabi teran patari ijoba eleya meya ta ri bu fun ti o ka to sara ti wa de wa nu ibi ote ilu ba ka ni mo laasun ta ba ti ya mbere fa si waju re aya ma mbere foju nu o to de ni ba risu to damu ti o di mole biro eni be ba rangeli ese ni oyoti asiwaju re mbola tinubu ta jo tun dibo fun toro se tan ti sise ire tawon asiwaju re odo se ni eyin eyan wa la la gbogbo n toro ke lorilede Nigeria n bo nle atun tonu to ti baje o se tun se lai ni suru kisu gidi ma ba parun lo ma gbe fin se ra won lebu gbogbo omo orilede Nigeria ise ire ta re wa Bola Tinubu ti beru gbodo duro la fini ka fi mo sokan ka tun gbaru kutu yaya fun are wa Bola Tinubu o se le keji nirorun ko gbogbo le sun abo ko du opo mo ba di ijoba ti o se nta fe ni ijoba Bola Tinubu ati Setima suru wa won ni lo ko se le keji labi ase egbe oni tesi waju
4: ABC
3: Dr. Ayobami Wasiu Lamade Shidan lo sagbateru kede yi
5: Flash FM 105.5
0: Eka bo pada lati oju oja. Ti fute doro yin na re wa yi o fe gbina ya tan agada ma daru ki kan ma fashion san imu. Iroyin re Daily Post lo si gbe jade lo ro to ni ati mu akole re lekan kini to wa nbe o so wi pe egbo. Ani olori ka fata fun egbe oselu ti Nigeria Democratic Congress ta mo si NDC Siriaki Dixon. Ni ojo abameta Saturday lo pade o. O se pade pelu awon ikan pataki ati awon oludije dupo nu egbe oselu ti NDC ohun ni ipinle Imo. Ninu atejade oro to filede loju paye lo jara X re lojo abameta Saturday tana Dixon lo sakujuwe ipade ohun gaga bi eleyi ti oni itumo re ti o si su eso re pelu o wa ro won wi pe egbo bi oro gbede duro bayi o oni lori ipade akoko ti awon se ni pe ki awon ogun le ki won si mo le pelu be si ni awon ipade yowu ti o tun ma bo leyin igba na lawon ni lati sise to ki o le je pe awon o jo se aseyori isokan se pataki be si ni igbore ni eto ti ki pari awo sibi gbogbo ti awon kudie kudie ba wa eje ka jo yanju kini awon ojare laarin awon ikan pataki ti oro na ba kan o wa se ni leri pe egbe te ri yo egbe oselu NDC na ni o tun fi iko kan sowo ele to je iko awon ikan pataki awon ti won je agba pataki ani ipinle Imo nbe ele to je pe won o tun jo sise ohun papo lati ri wipe gbogbo bi kudie kudie gbogbogun duku ti o wa na ni won ma yanju re laarin ara won ka ja ka pari e na ni yi re ki la fi se na ba nja ta ba yanju ija tan
1: igba
0: la to wa ri mi ija igba la wa mude jojo mi ta ja mi o ninu oro to so ti won si fi sinu akamo so pe ni ale oni ni mo se ipade oni pari awo pelu awon adari adari gbogbo ninu egbe oselu NDC ton ti awon ti won joko awon ti won ma dije dupo ati awon ekan pataki ti egbe oselu NDC ni ipinle Imo leti ololajulo ni oloye Achike Odenwa ti o le waju re oni awon ni ipade ni ele to su esore be si ni gbogbo awon na la won ti jo mori oko so odurun pe awon ojo sise papo ni o fun aseyori ati igbegbo oroke gbogbo oludije dupo labe ase egbe oselu NDC lati oke desale bi oro Buhari ijo kini ana to ni from top to bottom oni nitori na nko aro gbogbo olujoko agbogbo oludije dupo ati gbogbo adari egbe oselu ka fata gbogbo eyin te je adari patapata pe e je ka jo fowo so po ki a sise to pe pari awo ti nbe laarin wa o wa ni ohun dupe lowo oloye Odenwa fun ije adari rere ati ipo adari to dimo ohun to si nse daada oni e wa ri nkan bayi o ohun funra re gan lo fira re gege bi adari pataki ni ipinle Imo ohun si wa ro pe ko tubo ri daju wipe o tun se atileyin to ni itumo fun iko adari egbe oselu ohun papa julo to je ti iko adari ka fata fun ti ipinle Imo I will read Daily Post òun náà ló gbé ìròyìn yẹn jáde lóòrọ̀ tó ní o.
1: Ó dá ní pápápá bí ìgbà tá a wà ń pápá àjàó ká má bàa farapa òun náà ni kẹ́ ẹ jẹ́ kátara ṣàṣà lọ sí ìpínlẹ̀ Niger o. Nítorí pé ẹni tí í ṣe ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà IGP Ọlátúnjì Ridwan Díísù òun náà lọ́mọ̀ ti ní kí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó mú yanyan pàápàá jùlọ ẹni tí í ṣe igbákejì ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn ti zone 7 ìyẹn AIG Victor Ọláyà àti àwọn ikọ̀ òṣìṣẹ́ ọlọ́pàá kan èyí tó jẹ́ pé wọ́n ń gbóná yakin àfi bíi radiator ni o wọ́n ní kí wọ́n máa lọ tààràtàrà ìní sí ìpínlẹ̀ Niger báyìí bí a bá ti wá débẹ̀ wọ́n lọ rèé gúnlẹ̀ ìní sí ìpínlẹ̀ ìjọba àbílẹ̀ ti Brogu léyìí tó jẹ́ pé kò síṣẹ́ méjì tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ o ǹjẹ́ kí ni iṣẹ́ tí wọ́n ṣe wọ́n ní àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn tí wọ́n lọ rèé kírun jíìmọ̀ mọ́ṣáláṣí níjó òní tí ò tí ì pẹ́ pọ̀
0: yìí
1: òun náà ni àwọn kàràbà ní ẹ̀dá kan lọ rèé yabo wọ́n bẹ̀ tí wọ́n sì kó wọn lọ o wọ́n níṣẹ́ rí àwọn tí wọ́n jí gbé lọ yìí òun náà ni gbígbà padà wọ́n gbọ́dọ̀ dájú ní kíákíá ní wàrà ṣiṣà ni díísù ẹni tó yọjú ọ̀rọ̀ yìí síta lásìkò ìgbà tó ṣe àbẹ̀wò ìní sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka rẹ̀ lè ti bẹ ní ìpínlẹ̀ Niger òun náà ló wá ṣe lálàyé pé àkàrà wo ń pa báyìí
0: òun
1: náà ló kájú ẹ̀kọ́ o oníṣẹ́ rí àwọn tán kó wá yìí wọ́n ń bọ̀ láti wá ṣe àtìlẹyìn fún ẹ̀yin tẹ́ ẹ wà ń bí ni o kí iṣẹ́ ọ̀hún kọ́ kó lè yá ní kan mọ́ kobo wọ́n ní lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ tán ló wá gbọ́ ọ̀dọ̀ ẹni tí í ṣe gómìnà fún wọn ní ìpínlẹ̀ Niger ìyẹn Muhammed Umar Bago lọ gba bẹ̀ lọ o lẹ́yìn tó sì jẹ́ pé àti gómìnà àti igbákejì rẹ̀ ìyẹn comrade Yakubu Garba òun náà lọ bá wọn lálejò wọn jókòó wọn foríkorí wọn fi kùlùkù wọn sọ̀rọ̀ ilẹ̀kùn o wá tẹ̀síwájú náà àwọn ọ̀rẹ́lẹ̀ tó gbé kalẹ̀ ìyẹn Ọlátúnjì Díísù ni o pé ṣe ẹ rí iṣẹ́ tá a wá ṣe nípínlẹ̀ Niger yìí ó yàtọ̀ fọlá mọ́ pé o nítorí pé àwọn ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn òṣèlú elétò ààbò tó kù léètà àti iléeṣẹ́ ológun àti àwọn iléeṣẹ́ kẹ́lẹ́ tó jẹ́ pé ètò ààbò òun náà ni wọ́n mójútó oníṣẹ́ rí àjùmọ̀ṣe làwọn òfin kìíní ọ̀hún ṣe o kí àti dóòlà àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ti mú dà sí pẹ̀kù yìí kó lè yá ní kíákíá oníṣẹ́ rí iléeṣẹ́ ọlọ́pàá òun náà ló jẹ́ pé yóò ṣohun gbogbo ní ìkápá rẹ̀ láti ìdájú pé ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣèlú elétò ààbò tó kù láti ìdájú pé èyí táwọn tó fẹ́ tara bọ̀ yìí àṣeyọrí tí a ṣe ń jò ní ìyànà nípínlẹ̀ ọ̀yọ́ ṣe rántí yóò tún wáyé ní ìpínlẹ̀ Niger díísù ẹni tó ṣe lálàyé o pé ṣe rí àwọn ìgbésẹ̀ kan ó ti ń wáyé àwọn ìgbésẹ̀ kan ó ti ń wáyé láti lè dóòlà àwọn ẹni ẹlẹ́ni tí ó jí kó lọ ọ̀hún o ó ní ṣùgbọ́n ṣá àwọn ìgbésẹ̀ tẹ́yìn ń béèrè lọ́wọ́ mi un ẹ̀yin oníròyìn pé kí n máa wá túlẹ̀ fún yín onírara o àwa ò ní sọ yẹn fún yín nítorí pé ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò àti ìlànà àti dóòlà àwọn ẹni ẹlẹ́ni yìí òun náà ló dá lé lórí gẹ́gẹ́ bó ṣe wí o oníṣẹ́ rí àwọn òṣìṣẹ́ elétò ààbò tí ó ti gún wà sí ìpínlẹ̀ Niger báyìí láti dájú pé wọ́n dóòlà àwọn ẹni ẹlẹ́ni tí ó jí pé lọ oh my god ó ní iṣẹ́ tí ń bẹ ní ara wọn ó gbóná yakini o ó ní ìdí rèé tó fi yọjú sí wọn pé ó yá ẹwẹ̀ yín yín wò òun gẹ́gẹ́ bí ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá òun bẹ lẹ́yìn yín
0: yíyan
1: bíi kéni o ó wá ṣe lálàyé pé ẹnìṣó níbẹ̀ ẹ lọ kó àwọn èèyàn yìí wálé àṣeyọrí ní òjẹ́ lẹ́ka ètò ààbò ìwé ìròyìn daily post ló gbé láàárọ̀ tòní tí fún tẹ̀lé ìròyìn ló dà lórí tábìlì tiwa.
0: ó dáa tó lọ́dọ̀ tèmi náà ń bíbá ìwé ìròyìn daily post ló gbé ìròyìn jáde níbi tí àjọ ọlọ́tọ̀lẹ̀múyẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ amẹ́ríkà ìyún federal bureau of investigation FBI tí wọ́n ní wọ́n ti ṣe ìfisọwọ́ àkọsílẹ̀ àti máa ṣebọ̀ ààrẹ bọ́lá tinubu o pàápàá jùlọ eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn tí ó rọ̀ mọ́ bí ṣíṣe fàyàwọ́ oògùn olóró àti ẹ̀sùn ìgbowó lùtàtà koro wọn náà ti fi ṣọwọ́ báyìí wọ́n tẹ́pẹpẹ rẹ̀ síwájú adájọ́ Beryl Howell ti ilẹ̀ amẹ́ríkà bí wọ́n ṣe gbá ìròyìn náà jọ ní àjọ FBI fúnra rẹ̀ òun náà ni ó dídì fi ọwọ́ rẹ̀ méjèèjì báyìí tí wọ́n sì gbé gbogbo àkọsílẹ̀ ẹ̀sùn àti gbogbo tó rọ̀ mọ́ yìí tí wọ́n sì tẹ́ pẹpẹ rẹ̀ báyìí ìjẹ̀jàgà ó di iwájú tábìlì adájọ́ ọ̀hún èyí wáyé ní ọjọ́ ẹtì Friday níbi tí wọ́n sì ti ń bèrè fún àtúnyẹ̀wò àti àgbéyẹ̀wò ọlọ́rin kíniwí lórí gbogbo ẹ̀sùn náà wọ́n ní kò sí méjì tó bí gbogbo èyí ìfisọwọ́ yìí o lẹ́yìn tí ilé-ẹjọ́ ti pàṣẹ fún àjọ FBI ipe e gbo a nfe ki e se a ifi sowo akosile ile toro mo oro tinubu yi o leyin igba ti won ni ajo ohun fun rare won ti kokko kuna lati ba akoko ele ti lati ba asiko ti won ti fun won tere gbedeke asiko ele to ye ki won fi gbogbo akosile yi ki won fi sowo si ile ejo to gaga biro en se tesiwaju won ni greenspan tan wi o Aaron Greenspan ohun fun rare gangan ni eni to mu esun ohun ti oko wa ti o si so di mimo won ni lan to si nbere fun o ro mo 2023 odun 2023 won jo sise papo ni pelu oniroyin kan lorilede wa Nigeria David Hundeyin ni pe edakun tori Olorun e sa le ni anfani ti gbogbo n to ni se pelu akosile ati ma se bo ati n to ro mo esun fun aare Tinubu yi gangan ajo FBI ewe won ni ohun na ni won wa te pepe gbogbo akosile ohun gbogbo iwe ti o wa lakole pepe fun gbogbo irin ajo ohun bo se wa bo se lo bo to ni bo to ko won ni eyi si wa ebe ni ojo keji din ni ogbon osu kejo odun ti a wa yi won ni lati se ayewo won te pepe re ti waju adajo ohun ki won se ayewo lori re bi nkan ba se nlo si se bi ogunjo osu kejo odun ta wa yi na ni adajo howell ni o ti pa lase gege bi agbara ta fi fun pe ki won gbianju ki won mu gbogbo akosile oro yi ati esun yi a fe ti e mo bi ti nkan ohun gbede duro adajo na ewe won ni ohun lo ti fun awon di ojo kejidinlogbon osu kejo odun ti a wa yi gege bi gbedeke ojo ohun eleyi ti o si an yewo mo o to fi je pe ka ni pe ajo FBI ba wa ko ti won kuna lati gbe igbese to ye ni o se se ki oro ohun ko bo wori jun ti iba ma je bayi lo won ni gbogbo osele ohun na lo ntumo si pe awon akosile kan nbe eleyi ti won ti fi sowo si adajo ohun ti ki si se wipe won je ko tete di afihan fun Greenspan funra re iyun eni to pe ejo ohun gangan lori are Tinubu gba odun 1993 oro agbefoyawo ogun oloro kan sele be na kedeke igbowo olutata poro fi seun ti oto iyun na waye money laundering ati be lo se bi saju tele ninu ka to mu ose ta wa yi ona ni ajo FBI ni won ti nkoko se ariyanjiyan pelu awon oro kan to nlo nipa pe ki won o se afihan awon akosile gbogbo to ro mo esun yi sugbon won so pe ta won ba se be bi igba ti eyan wole onile lojiji jalekun lati lo mo to nile nse nu ile re ni eto omo niyan lati ni ipamo awon irin ajo aye re ohun le fe je ka seun amo awuyewuye yi po aseyinwa aseyinbo naa nko won pada ti gbe bode bayi o oro doro nta ni ki baba mo gbo o da pe baba ni o yanju e bayi ibi oro wa ba de duro iyen la wa nreti ta si mo gbo leyin ore yin
1: o da to ba ri be iroyin eleyi Balenciaga iroyin to mu tan na lo je o mo pe bo ba nbo latoke
0: beni
1: o daarin yo fule bi
0: kan
1: won ni iwe iroyin the nation o ti wa ko iroyin kan o leyi to ni se pelu awon gbolonkan eleyi to ti akate ni tisha e lo le de wa Nigeria Asiwaju Bola Ahmed Tinubu jade leyi to nke si ile ejo eleyi to njoko nile America pe e wo ke tun wo bi o awon esun kan eleyi te ni asoma ni an ti wa gbajo o ni se pelu agbogbogi oloro awon esun kan eleyi te ni ile ise otelemuye ti FBI to wa ile America ti ani won ti sise to won ti yewo won ti ko gbogbo ejo won wa be wa ko wa si ile ejo wa ba iyen ile ejo tin joko ni ile America won ni ewo ske tu wo bi ojare ni a ba ti ko dori tabili yin eyin e ko gbogbo e ko nu bucket ike olomi ni o e ba re be baba ti wa to bi asiko kan e kan gbe bayi ati ke atomi ati ti re nu e da bode ojare nitori pe awon eyan kan eleyi ti en lobby ti en lokoko ti en jo nlose mora
0: won
1: pelu enike eleyi to fe dije do e lo le de wa Nigeria siwaju Bola Ahmed Tinubu ni wi bawo
0: pe
1: e wo ke tun wo bi onitohun o ti fi gba kan ri o je pa keja e lo le de wa Nigeria a wi kon kon je ja fi kiyan o se Atiku Abubakar o ni nlose po mora won lori oro ohun ni o le to je pe won tin ti owo oselu won tin ti bo kini ohun won tesiwaju na won oro le ti e gbe kale pe e wo awon ti FBI te se otele muye eti eni won ku awon esun kan jo won ku awon esun kan jo gege bi eri ma je mi so eleyi ti won o tun lo re na le lori tabili ile ejo nile America pe e wo eleyi eri ma je mi so ni e tun wo eleyi eri ma je mi so ni oni se eri gbogbo re patapata eni tan gbe ni Greenspan te won won won jo lose po mo ra won ni o atun Atiku leyi to je pe won ti wa ti owo oselu bo kini ohun won le gbe babo baba subu bo ti winu o o wa tesi waju na awon oro re oni se ri ejo kan e ti ani won ti gbe lo tara tara bayi o won la lo re gbe ka sori tabili ile ejo ni ni ojo keji din ni ogbon osu kejo odun ta wa ni eyo ni a Oluwami. Oluwami, my lord.
0: As in pa.
1: Ma teti si won.
0: Ah.
1: Egbojumba.
0: Mm-mm.
1: O na ni oro mbade. Iwe iroyin The Nation lo gbe laaro tun ni o. E lo tara tara. Ke lo ri gba balance e nbe.
0: Ka bo ya se ri.
1: Yes ke.
0: Oko se ri.
1: Oh yes ke. Oh yes.
0: O da to iroyin tun te sowo waju ni apo odo temi na nbi bayi o. Kesi ni nti o mu bode Casablanca. Hey, woni egbe agbarijopo awon eleto ilera ile Nigeria to je tonimo segun Nigerian Medical Association na ni won ti kegba jare bode o lori bi o ti je pe opolopo awon dokita le wa bayi o na ni won ti nseto ati japa
1: another japa
0: ege pa julo awon to te to wa je akeko lọ́dọ̀ ti wọn gan ni o
1: wọn
0: ni gbogbo ti ń ṣètò bí wọn ò ṣe já padà nù kúrò lórílẹ̀‐èdè nàìjíríà o tí wọn sì gba ibòmíì lọ kó tó tiẹ̀ di wípé wọn ò parí ètò ẹ̀kọ́ wọn tí wọn ń kọ́ wọn ti ń múra lẹ̀ wọn ti ń ṣètò gbogbo lẹ̀ kí làwọn ń bá ká gan-an wọn ni ọ̀jọ̀gbọ́n afẹ́kéde ernest omoti ẹni tí ṣe ààrẹ káàfàtà ìyẹn fún ti ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn onímọ̀ ìṣègùn elétò ìlera onímọ̀ ìṣègùn ilẹ̀ nàìjíríà náà ló ṣiṣọ́ lójú eégún ọ̀rọ̀ yìí o nígbà tí ń fèsì sí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ọ̀rọ̀ èyí tí ó ń wá bẹ́ẹ̀ ni láti gẹ́gẹ́ bí ìbéèrè látọ̀dọ̀ iléeṣẹ́ ìwé ìròyìn ti Sunday Punch léyìí tó sì ń sọ ọ́ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni ó jẹ́ ìròyìn ọ̀hún jẹ́ eléyìí tí ó banilẹ́rù pápá jùlọ tó dúnkùkù lajà pọ̀ mọ́ ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè nàìjíríà kí ni ó wàá kù ńlẹ̀ kí ni ó kù ńlé tá a bá sọ pé àìrájá ńlẹ̀ láàmọ́ fi wúrẹ́ dẹgbó ǹjẹ́ ewúrẹ́ yóò lè ṣèṣe ajá bí ọ̀rọ̀ yìí sọ ni lórúkọ bí ẹ̀rọ afami ni o wọ́n ní ọmọ ti sọ̀rọ̀ wípé ibi nǹkan dé dúró lásìkò tá a wà yìí wọ́n ní ó ṣe ni láàánú o láti máa gbọ́ wípé kí wọ́n tó parí ẹ̀kọ́ wọn àti ń ráwọn akẹ́kọ̀ọ́ tó sọ pé kí ni èmi ò wá parí tán láàjẹ́ máa pariwo ẹ̀sánwó oṣù ẹ̀sánwó gbọ́ ẹ̀sánwó àwo yìí ẹ jọjọjọ o bílẹ̀ yìí ò bá gbèyàn ibi wọ́n gbé fẹ́ni tí wọ́n fẹ́ bùkátà ẹni náà ló kù tí èèyàn ó máa lọ jàre wọn ni gbogbo wọn ni wọ́n ń là níyàn bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ kúrò ní orílẹ̀-èdè nàìjíríà bí èyí bá sì ti ń wáyé àwọn ìṣòwò kọ́ṣọ́ngbó kọ́ ni ó kù kọ́lọ́hún ó máa ṣàánú ẹni ni ojú ìwé kẹrin ìwé ìròyìn Sunday Punch òun ló gbé ìròyìn yẹn jáde láàárọ̀ tòní.
1: ó dé àtúbọ̀dì bẹ́ẹ̀ já lọ tààràtàrà sí ojú ìwé kẹfà ìwé ìròyìn The Nation ló ṣọwọ́ ẹ̀ láàárọ̀ tòní o èyí tó jáde fún tòní wọn ni iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn the Department of State Services DSS òun náà ni a mọ̀ tí ń kó àwọn òṣìṣẹ́ elétò ààbò báyìí o ìní fún àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé olùdíje ni wọ́n sí ipò kan tàbí omi-ín nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ìjáwọ̀ èèyàn wo o na ni ti ni o ya o se leta bo ni ele e lo mo so to e lo mo so ele e lo mo so ogbere re e lo mo so ogbe mi re e lo mo so mo motara na re e mo so na o wa ni so mi o so yin egun ni pa ki pa yan won ni jeje mo pe awon eyan ti ti fun ni awon ise leto abo baye lara awon ati ri en to ti gba kan ri je egba keja ile lede wa Nigeria Alhaji Atiku Abubakar no en to ti gba kan ri je gomina ni ipile Anambra Peter Obi ati awon eyan bi medini ogun mi e to ndije si ipo are saju eto di gbogbogbo ko ti o wa yi lodun 2027 ni won tesi waju ninu awon oro ile ti egbe kale pe awon ma fun oni awon ise leto abo ni o pe se mo pe laipe lajina ko wa awon mo gbori wole won mo gbori jade won mo lo lati polongo ibo fun awon eyan jake jade o lede wa Nigeria koda won o tun ma ndowo sile okere pe en ti le okere e gbori wole ise ti wa o ti wa ni egba o ti wa ni emuse o won ni se ri gbogbo awon eyan won won yi na ti lafani ati ko awon ise leto abo jade fun bi o ya ele ore mo moju to won ninu awon oro ile to tu dabi e o na ni ese lalaye o pe se ri awon ti en je awon eyan kan le ti e fe dije gege bi igba keji are lo ile de wa Nigeria le ti a ti ri Rotimi Amechi gomina tele ri ni o won ni ohun ti e o lohun dije gege bi igba keji are pelu Atiku eleyi ti o dije gege bi are ile yi won ni se wa ri o Robiu Musa Ponkoso o na nko won ti phone na ni awon ise leto abo ti o mo so kaakiri bayi o nje tori kini won ni a o na o dije dupo igba keji are pelu Peter Obi leyi to hun dije dupo are labe egbe oselu ti NDC ni won ni se wa ri gbogbo awon ti je oludije si ipo gomina jake jado ile de wa Nigeria won ti phone na lo se leto abo e ma tele won kaaki e ma je nkan ko se won o e moju to won daada won ni oto sibe awon eyan kan le to je pe an na fe dije lo si legbi ma sofin agba lo si legbi ma sofin ipile won ni gbogbo won bayi na ne tu ti ko awon ise leto abo fun what kan fa won ni gbogbo won ni ti ko ise leto abo fun bayi o pe e ma so won e ma tele won e ma je nkan ko se won won ni oro ta so nipa re yi o na lo mo bode o lẹyìn tí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa Nigeria ta mọ̀ sí àjọ ti INEC tó wá gbé orúkọ ń jáde bọ́ńbọ́ bóyá gbogbo àwọn ẹni yìí tẹ̀ ń wò yìí ní ìtàkọ́ ayélujára wa yìí òun náà ni ó díje dupò ààrẹ o àwọn eléyìí ni ẹ fẹ́ di igbákejì ààrẹ àwọn eléyìí ni ẹ fẹ́ di gómìnà àwọn eléyìí ni ẹ fẹ́ lọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àwọn eléyìí ni ẹ fẹ́ lọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin kejì ta ní orílẹ̀-èdè wa Nigeria ṣe wá rí àwọn eléyìí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó wa wọn o làwọn díje fún wọn lẹyìn tẹ gbé jáde bẹẹ tán o náà ni àṣẹ wá jáde láti àkàtà ẹni tí ṣàlàyé lórílẹèdè wa Nàìjíríà pé gbogbo àwọn tẹ ti gbọkọ wọn jáde ń bí nǹkan kan gbọdọ ṣe wọn o èrò gbọdọ rin wọn o débi tí nǹkan kan lọ rí mú wọn ẹ kó ṣe lẹtọ ààbò jáde fún wọn wọn mọ tẹlé wọn káàkiri èrò gbọdọ rin wọn kí wọn lè láǹfààní àti polongo ìbò bí wọn ti fẹ láì ní ìbẹrù kankan ìwé ìròyìn the nation ló gbé láàárọ tòní ẹ wo ojú ewé kẹfà ló wà ẹ lọ gbà á kẹ ṣe rí ẹ ń bẹ.
0: abẹ́dọ́kì ọjà tá a bá padà dé ti fún tẹ̀dọ̀rọ̀ yìí ń tẹ̀síwájú ẹ lẹ́m̀bẹ̀ ń wo ẹ kú kalẹ̀.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
6: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo fún wa ní Sanlam Alliance. Àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà, pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí. À ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
7: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue,

0: ẹ̀ka bọ̀ padà láti ojú ọjà ká lọ kábọ̀ Nigeria Enterprises àti Dentiwa náà nìyẹn ẹni lọ ló bọ ẹni tí ó lọ kì í dé. All right, so ìròyìn náà rèé, ó sì mo ṣe wà ní ojú ìwé kẹrin ìwé ìròyìn Sunday Punch ní àárọ̀ tòní. Ohun tí ó sì ń gbé jáde náà rèé, wọ́n ní ó kéré tán 1,111,000 ìyẹn ni 2,111,000 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 11,040 Nigerians. Náà ni wọ́n wà ti kọ̀wé ṣọwọ́ sí orílẹ̀-èdè Ireland láàrin ọdún 2007. 2013 sí ọdún 2015 tí í ṣe ọdún tó kọjá lọ tí wọ́n ń pè fún pé ẹ gbà wá o ibùgbé ìṣáwá gbàmígbàmí ta mọ̀ sí asylum o yín gẹ́gẹ́ bí àkọlédè yẹn ṣe fi hàn àkọsílẹ̀ data rẹ̀ fi hàn láti inú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní àkọsílẹ̀ òǹkà fígọ̀ yìí fúnra rẹ̀ náà ni wọ́n rí o látara àwọn àtúnṣe àti àtúntẹ̀jáde eléyìí tó ní ṣe pẹ̀lú àkọsílẹ̀ àwọn tí wọ́n ń béèrè fún àbí tí wọ́n ń dìrẹ́bẹ̀ fún ibùgbé ìṣáwá gbàmígbàmí ni ti orílẹ̀-èdè Ireland yun asylum gẹ́gẹ́ bí orílẹ̀-èdè náà ṣe ṣe àkọsílẹ̀ rẹ̀ láàrin ọdún 2013 sí ọdún 2025 gẹ́gẹ́ bí àjọ elétò gbàmígbàmí àti ibùgbé ìṣáwá ní orílẹ̀-èdè Ireland Irish Refugee Council bí wọ́n ṣe gbé kalẹ̀ yun fún àwọn oníròyìn tí wọ́n sì rí bẹ́ẹ̀ lóde ilẹ̀ yìí o kí ni tí èyí ń sọ fún wa àmọ́ ẹ̀wẹ̀ ṣá wọn ni tá a bá wo dáadáa wọn ni àkọsílẹ̀ àti ìpè fún ibi ibùdó ìṣáwá gbàmígbàmí àti ìsádi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ní onírúurú ni ọbádé láti orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà wọn ni tá a bá ní a máa wo ni alátọ̀dúnbọ́dún ọ̀dún sọ́dún síra wọn ẹ máa rí pé bí 130 applicants ní ọdún 2013 ni nígbàtí a sì rí àwọn 85 ní oṣù méje àkọ́kọ́ tọdún 2015 ṣé ẹ wá rí o 75 ìyún 75 ojàre ẹnu mi àgò 175 òun náà ni ọbádé o ní ọdún 2016 185 tí ṣe 75 náà ni ní ọdún 2017 4,251 òun náà ni ní ọdún 2018 bẹ́ẹ̀ sì rèé wọ́n ni 384,386 ló bá dé lọ́dún 2019 ní ọdún 2020 wọ́n ni 212,208 náà ni o ìgbà tó wá di ní ọdún 2021 4,251 yun 451 ó náà ni àwọn tí wọ́n kọ̀wé ṣọwọ́ láti gba ààyè ibùgbé ìṣáwá gbàmígbàmí ní orílẹ̀-èdè Ireland ṣe ẹ̀ wá rí nígbà tó wá dọdún 2022 Casablanca la Casusa nǹkan yàtọ̀ síta tẹ̀yìn wá o.
1: Ok.
0: 188,108 òun náà ni àwọn tí wọ́n kọ̀wé pé tọ̀ ẹ gbà wá orílẹ̀-èdè Nàìjíríà ti fẹ́ rí bákan ṣe ẹ wá nígbà tó di ọdún 2023 ó bá di 284 àwọn ènìyàn 2084 ṣe nígbà tí ó fi di ọdún 2024 ó fẹ́ jẹ́ ìlọ́po méjì ti ọdún 2023 ní o 184,437 ṣe ìwárí lọ́dún 2025 ọdún tó kọjá lọ mo rò pé bóyá nǹkan tún rọ̀ṣọ̀ mú díẹ̀ ń lu tàbí kẹ̀kọ́ jẹ́ wípé owó àti tẹ̀wájú pé ẹgbà mi ni ò sí ìyìn wá já wálẹ̀ ó dá sí bí ọdún 1940 ṣùgbọ́n tá à ń sọ náà ni wípé o 185,137 òun náà ló bá dé lọ́dún 2025 orílẹ̀-èdè Nàìjíríà ló léwájú jù ta ba wo latodun 2020 2021 2023 ati 2024 be si ni orilede Zimbabwe ohun ni igba to wa di odun 2019 orilede Nigeria wa wa ni ipo keji pada Zimbabwe wa gbegba oroke lodun 2019 sugbon o leyin Somalia lodun 2025 ni Nigeria to wa se ipo keji yen pe Somalia lo tun wa gbe igba lo gbe ipo kini ninu awon ti orilede su ti won fe sa lo orilede Ireland pe e gba wa ile yo gbe wa mo oko bo mi ya ibi won tin fe ni ti won sin fe bukata ni
1: o da iroyin kan tun re ile to je pe gbogbo omo ile de wa Nigeria yi no ni fe lati gbo eleyan
0: o da nba
1: won ni ajo ile to dibo ile de wa Nigeria ta mo si ajo ti INEC o na lo tin gbe awon oruko awon eyan kan bombo o gbe bode o leti ani awon eyan won won yi o na ni a fe dije du ipo gomina ni awon ipinle gbogbo e ta ni ile de wa Nigeria koda ko sayo awon oruko awon eyan kan leyi to je wi pe awon na fe dije lo si ile igbimo asofin ni ipinle ko wa awon won o se igbe awon oruko ohun bode o won ni lana ode ye o na ni won taari awon oruko awon eyan kan leyi to je pe ipo gomina ni ipinle ko wa awon lo wu won leyi ti kaluko won ti lo re gba form won kopa ninu eto idibo abenu ni egbe oselu ko wa awon leyi to je pe kaluko won to jawe olubori nbe won ti wa moruko won wa o eni sajo ti INEC ti INEC na si ti tari oruko won bode fun gbogbo awon eyan lati ri eja lo si ipinle Ogun leyi ti ese lalaye pe awon eyan gbori wole nbe won skoro won fe dije dupo gomina ni o nje awon ni ati gbori wole won ni oke wole Shuaib Olaniyi Akodu lohun ti e Jimmy Adebisi Jimmy Adebisi Lawal ADC lohun ti e Senator Solomon Olamileka Adiola APC lohun ti e Babajide Rotimi Matthew APM lohun ti e Dashe Olulekan NDP ni ti e Akibola Rotan NNPP ni ti e Oladipupo Adebutu PDP ni ti e Ola Williams ni ti e o SDP ni eja gbori wole si ipinle Oyo ipinle Oyo ti antia won lara awon eyan leyi to je pe o ko won ti ran de bayi o bi awon gangan ni o dije dupo gomina eni ninu eto odibo ti o wa lodun 2027 won ni Sarafadin Ali egbe oselu ti APC nu o fojubade en to ti gba kan ri je commissioner fun eto osuna eni ninu ijoba e to ti waye ni ipinle Oyo iyen Bimbo Adekanbi o na nko o gbori wole won ni koda gbajugbajo loko wo kan to tun je oloye agba ni Ibadan Adegboyega Taufik Adegboke o na gbori wole be na ni Azim Bolarumi babo baba an na tun gbori wole o won ni se ri gbogbo awon oko ta da yi awon ni a fe dije du ipo gomina labe egbe oselu ti ko wa awon APC nbe nbe APM nbe nbe ADC nbe nbe PDP nbe nbe e wa je gbera pa bayi kan lo si ipinle Nasarawa tori en ni en to ti gba kan ri ni ni je oga agba patapata fun le ise olopa Adamu won ni babo baba fokini ama yoko won kuro lara awon ti o dije dupo gomina iyan ni ipinle Nasarawa ki wa ni to fa sababi won ni baba iya kuro ninu egbe oselu ti APC le ti ani igbale ta mu dani o o ti je o ti wa ri ku nbo ko je gba nkan kan mo awon ofe igbale mo won ni ejugbale ohun oju igbo le to si gbori wole sinu egbe oselu elese funfun balawu iyun ni egbe oselu ti SDP won ni oga agba tele ri fun ile ise olopa ohun Muhammad Abubakar Adamu o na na ni bo ti gbori wole sinu egbe oselu ti SDP o na ni asi ki kaabo le je si so fun pe bo se de yi number to da lo mu
0: o
1: ba fun ticket o ya iwo lo dije dupo gomina labe egbe oselu ta won won ni sugbon sa ngba won mo gbe oruko jade lana o eyin ko ye eyin eyan wa o ko babo si nbe ni ipinle Rivers won ni awon mendi ni ogun le ita ti Richinda Peterson ati Lulu Briggs won ni awon eleyi ni a fe gbori wole dije dupo gomina nbe ni ipinle Sokoto makadi ni ogun 19 candidates o na lo ko awon eyan e to foju bade won ko ko awon ile kun repete sugbon ni koko egbe oselu ti APM PDP APC NDC gbogbo e NNPP SDP gbogbo e o ni sara won jo leyi ti a fe dije du ipo kan tabi omi ninu eto di gbogbo ti nbo lodun 2027
0: to ìròyìn tún leléyìí punch ló gbé jáde o gómìnà ti ìpínlẹ̀ kaduna ubasan ni wọn ni náà ni ó ti rọ gbogbo àwọn olùdìbò ní apá ìwọ̀ oòrùn àríwá north west orílẹ̀ ìpínlẹ̀ ọ̀hún wípé ẹjọ́ o ẹ jẹ́ kí a tuntun kinní yẹn ṣe ẹ jẹ́ fèsì pẹ̀lú ìbò fún ààrẹ bọ́lá tinubu kí ìṣàkóso rẹ̀ èyí tí ń pé wa lọ́wọ́ báyìí kó lè máa tẹ̀síwájú o bó bá di ọdún 2027. Sanni ló pe ìpè yìí ní ọjọ́ àbámẹ́ta sátidé lásìkò ibi ìfilọ́lẹ̀ àwọn alákòóso àwọn alámòójútó inú ẹgbẹ́ wọn gbogbo eléyìí tí wọ́n pè ní relax tinubu is fixing nigeria casablanca wọn ni ẹgbẹ́ ọ̀hún náà ni wọ́n gbé kalẹ̀ láti ṣe àtìlẹyìn fún gbogbo ẹni tí wọ́n bá ń bẹ pẹ̀lú wọn wọn ni pàápàá jùlọ fún gbogbo ìwọ̀ oòrùn àríwá ti ìpínlẹ̀ kaduna pátápátá náà sì ni èyí yóò ti wáyé o gómìnà ọ̀hún lẹ́ni tó ń sọ̀rọ̀ nípasẹ̀ olùdámọ̀ràn pàtàkì ẹ̀ fún ètò òṣèlú yún abubakar mamadi náà ló sọ̀rọ̀ pé ní ẹ̀ka ti ìpínlẹ̀ kaduna tàwọn iyò wọn ni wọ́n máa ti jèrè wọ́n ti jàǹfààní tó pọ̀ lábẹ́ àkóso ààrẹ tinubu pàápàá jùlọ tá a bá ní a lọ wo iṣẹ́ àgbẹ̀ wọ́n máa jèrè tó pọ̀ ńbẹ ọjàre tá a bá ní ká wọ ẹ̀ka ètò ẹ̀kọ́ wọ́n máa jèrè tó pọ̀ ńbẹ tá a bá tún wá ruwo ìró àwọn ọ̀dọ́ ní agbára àti ìṣe ìtẹ̀síwájú àti ìró àwọn obìnrin ní agbára wọ́n ti jẹ èrè tó pọ̀ wọn ni kò fẹ́ẹ̀ sí lábẹ́ àkóso ààrẹ tinubu kò fẹ́ẹ̀ sí ẹkùn náà eléyìí tá a lè wípé ó jèrè dáadáa tó bíi ti apá àríwá ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn ìpínlẹ̀ méjèèje tí ń bẹ ní apá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè wa nàìjíríà iná lọ̀rọ̀ tí mamadi tí ó sọ ò tó gbẹnu sanni sọ ọ wá rọ gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá àti gbogbo ẹgbẹ́ èyí tí wọ́n dá kalẹ̀ nì ìpè kí wọ́n wá lo àǹfààní oríire àṣeyọrí nì eléyìí tí ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti ṣe sáwọn ẹsẹ̀ kùkú kí wọ́n rí dájú wípé wọ́n ké sí tòró ti bú àwọn ìpínlẹ̀ méjèèje tí ń bẹ ní ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà kaduna ni kano ni katsina ni kebbi ni jigawa ni sokoto ni àti zamfara ìpè ètò ìdìbò ààrẹ ọdún 2027 ti ń bọ̀ yìí ẹ̀jẹ̀ á ṣiṣẹ́ tọ́ bí àwọn èèyàn wà bí ó ṣe tẹ ìka fún ẹgbẹ́ onígbàálẹ̀ fún ààrẹ tinubu wọn ni ìpè ààrẹ sanni fúnra rẹ̀ gómìnà yìí náà ló ń wà o láàrin gbogbo bí ètò ṣe ń lọ níbi tí a ti rí àwọn alátìlẹyìn fún ààrẹ fúnra rẹ̀ gangan àti àwọn tó jẹ́ ti ẹ̀ka tó jẹ́ ti alátakò ẹgbẹ́ òṣèlú alátakò yòówù gbogbo tó kù tí àwọn náà ń sáré pé tiwa ni ẹ gbà tiwa ni ẹ ṣe ọ̀rọ̀ ti dọ̀rọ̀ wípé àwọn aráàlú báyìí wọn náà ni òjò ti ń wẹ̀ lórí o tí gbogbo ọmọge ń yọ̀wọ̀ ṣe sí i wọn ni gómìnà òun náà ló ti wá rọ gbogbo àwọn tó jẹ́ alábòójútó tí wọ́n ti yàn káàkiri fún ẹgbẹ́ ọ̀hún láti rí dájú pé àwọn olùgbé gbogbo tí wọ́n ń bẹ láwọn ẹsẹ̀ kùkú gbogbo ẹ máa débẹ̀ kẹ ẹ sì máa rí i dájú pé ẹ fi ń tó wọn létí o gbogbo ètò gbogbo tó ń bẹ àti àwọn èyí tí ìṣàkóso tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí tí ó ń ṣe lọ́wọ́ tí ó sì tún máa tẹ̀síwájú rẹ̀ ẹ dákun ẹjọ́ ẹ mú eléyìí ṣe kó sì di mímú ṣe ọ ìwé rẹ punch ló gbé.
1: ó dá a dúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ̀ lé wa níkànnì ọmọlúàbí /105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú tìbàdàn skọ̀rọ̀ àwọn èèyàn tó lọ́wọ́ wọ lórí tábìlì ń bí o kódà àwọn ń bẹ nítakọ̀ ayélujára tọ́pọ̀ kan adex ajayi adúpẹ́ ní ọwọ́ yín olóyè olùṣègùn àyànkọ́lá adébọ́jẹ́ yusuf ọládiméjì lọ́kì bórà adúpẹ́ ní ọwọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ ẹ́ lé wa o dàda akínọlá babatunde sunkànmí gbajúmọ̀ nureni ọ̀tún onílálùpọ̀n agbábíàká olújídé ramani ọ̀túnba akín pẹ̀lú saheed ọláìdé adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ lé wa ọ̀nàrẹ́bù kan rèé ayọ̀ọ́lá àìsáyà ọlámíkì ọmọ ìbílẹ̀ adúpẹ́ ọmọ àrídọ̀ náà ń kọ́ aláàjì ìlíásù àárí ọwọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ lé wa abdulaziz abdulrahman adúpẹ́ iníọ̀bọ̀n antoni adúpẹ́ àti adéhùnmí kazeem adékazinu adupe be se tele wa nu wadu pupo pupo si yin o e ma ku nbe lai lai ateyin atawa a jo ma fon loke si rere ni e wo awon royin po lori tabili wa foto ni eje mele ni bele nja won eni ti se gbakeja e lo lede wa Nigeria eyin ni Kashim Shetima o na lo mo ti gbuna e se o lede Angola lati lo re soju eni ti se lo lede wa Nigeria Asoju Bola Ahmed Tinubu ninu apero kan eleyi to ni se pelu awon olori olori olori ta ba so nipa ile adulawo won ni se ri apero eleyi ta lo re ko ba nbe yi o na lo ni se o pelu awon igbese kan e ti o mo foju bade to nti awon igbese kan eleyi ti won o mo gbe lati le mo koju awon ipenije eleyi to siyo leka eto abo nigba ti won tesi waju na awon oro eleyi ti gbe kale won ni Kashim Shetima o na lo mo gunle si olulu ti le Angola lana ti se ojo abameta Saturday won ni baba ti ngule bayi ire ko isko ro won ni awon eyan kan le to je pe asojo ile de wa Nigeria ni je nile Angola won ni dagirige bayi ni o lati lo re pade baba pe e kaabo se daada le de ati reti eyin o e kaabo se daada le de
0: to ko je bi o ti je futi futi doro yin looro to ni e seun gba akin gan ni o e ku aduro ti e si ku eti gbo lataaro wa bi o ti ma je na nu lori ti fun tedo royin looro toni ti fun tedo royin to di ago mesan laaro la la se ledumare ato ni ago mewo owuro toni ona ni ke pade sade apoti eri lori eto ta pe ni wakati yin pelu alejo re to ro yo prophet eti Adegoke woli Olorun. To ago mejo gerege ni ke pade Oluwa seun ma kiun la lori eto ta pe ni turn it up. Olorun wa jo pele oro Adeus loruko ti mo je elephant lu okan su ajana ku te gba gboje fo papo jo. G Square Arco Sky Giran Global Radio King of Score Continental and Intercontinental.
1: Mo
0: kini ti kike yo lere kusu Eko. Eswa.
1: O da dupe lowo eyin eyan wa te ba rin ajoroyin laaro toni. O tun lo ko dawo duro ona ni awon eto gbogbo. E ta ni nikan ni omoluabi o. E ma ko nbe lai lai. Ateyin atawa a jo ma fo loke si rere ni. Titi wa di ola ta tun pade fun akotun royin ti fun tedo. Iya adini yin na ni o. Aminat Adeto Bad Boss on loruko temi. Mo te la yin eleyi to se be ko mama.
0: O se na ma.
1: Mama.
0: O n gbege.
1: Mama.
0: Ale ti le.
1: Mama.
0: Agbajero mu.
1: Mama.
0: Iya se ri.
1: Mama.
0: Oko se ri.
1: Mama.
0: Oke ati bombe.
2: Okile, onbile, okile, onbile.
3: Splash 105.5 FM, the integrity station.
4: All the victorious people, stand up, stand up, stand up.
5: Hello everybody, this is Dunsin Oyeka. You're listening to Turn It Up.
6: Hey fam, this is Nyalaoli Sugar.
7: Hello everyone, my name is Peter Sinokopi and you are tuned to Turn It Up.
8: Okay people, my name is Godoze Comedy Bellisconi. Turn It Up, Marco.
9: This is Michael Stapley.
10: Turn It Up.
11: This is Kirk Whalum.
12: Turn it up.
13: And keep turning it up, man.
14: Everywhere we go.

0: bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń wò pé kí ló ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Ìyanu òun náà ló ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Àdúrà náà ni mo fi wọlé sórí ètò wákàtí yìí. Torí pé tá a bá ní ká wo ojú ago bí gbogbo wa ṣe máa ń wo ojú ago nínú ìrìn àjò, àwọn kan ti ń wojú ago láàárọ̀, àwa kan náà ti ń wò. Mo dẹ̀ ri wípé ọ̀pọ̀lọpọ̀ wojú ago yẹn wọ́n wò ojú ago gbígbó náà ni wọ́n dẹ̀ kú sí. Ọlọ́run tí kì í wo ago, Ọlọ́run tí kì í wo ìgbà, òun ló lágbára lórí ìgbà àti àkókò. Òun ni Ọlọ́run déédé. Ọlọ́run tó mọ eléyìí tó tọ́. Òun kì í wo báwa ṣe ń wo ago. Torí ẹ̀ náà ni a ṣe ń gbójú wa sókè sí láàárọ̀ yìí. Lórí ètò wákàtí yìí bá ṣe ń wọlé pẹ̀lú àdúrà lónìí. Ẹni náà ni Sunday tó gbẹ̀yìn nínú oṣù kẹjọ. Mo ti rí ènìyàn kan tó kà á láàárọ̀ yìí. Ó sì kà á láti ó kọ ọdún. Ó wá kà ọdún yẹn ogún gan-an tóun ti ń wojú ago. Mo wá rí wípé gẹ́gẹ́ bí ènìyàn ni agbára Ọlọ́run nìkan òun náà ló lè ràn wá lọ́wọ́ nírú àkókò báyìí. Bí ọdún ṣe ń parí lọ ní gbogbo ìhà wa, a rí pé a ò ní agbára lórí ara wa àti lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà níwájú wa. Ìdí náà tá a fi ń fi àdúrà wọlé sórí ètò yìí wípé bí ọdún 2026 bó ṣe ń sáré lọ, lẹ́yìn ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí a tún ti wọ inú oṣù kẹsàn-án. Ó máa sáré fe. Ìrànlọ́wọ́ Ọlọ́run máa dé fún wa.
1: Àmì.
0: A máa rí ìrànlọ́wọ́ gbà.
1: Àmì.
0: Ṣé rí ojú ago tí ẹ̀ ń wò yẹn, agogo ìrànlọ́wọ́ yín ló ń lù. Bí mo ṣe ń sọ láàárọ̀ yìí, gẹ́gẹ́ bí ọmọ wòlíì, àwọn kan ń ṣí rédíò yẹn láàárọ̀ yìí, ṣùgbọ́n wọ́n ṣáà ń wò pé níbo ni káwọn tún ṣí sí, bóyá káwọn tún gbọ́n kankan tó tiẹ̀ tún máa fọkàn àwọn balẹ̀ díẹ̀. Olúwa ló ràn wá sí yín lórí ètò yìí láàárọ̀ yìí wípé agogo tó lù tẹ wò yẹn agogo ayọ̀ yín ni. Agogo ìrànlọ́wọ́, agogo àánú, agogo ìgbéníjà òní ó lù fún yín láàárọ̀ yìí. Ẹ wò dáadáa instead kẹ wá máa tẹjú mọ́ ẹja gbójú sókè sí Ọlọ́run yẹn. Bíbélì sọ nínú ìwé Psalm yẹn, ó ní èmi ó gbé ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. Ó wá dáhùn ní ẹsẹ̀ kejì, ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. Ẹni tó dá ọ̀run àti ayé nínú títóbi rẹ̀, ohun gbogbo tá a nílò fún ìrìn àjò ayé wa ó wà lọ́wọ́ rẹ̀. Òun náà la ṣe ń kí, òun la ṣe máa ń yìn, torí ó mọ̀ òun la máa pè ní olójú aríran, aríran jùran lọ. Ó mọ ètò, ó sì ń ṣètò ayé wa bó ti ń fẹ́. Gbogbo wa lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni à ń kí ara wa lórí ètò wákàtí yìí. Pápá ojúmọ́ àsìkò Sunday míì tí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti tún máa gbọ́ra wa, láti máa wúra wa, láti wo ibi tẹ́ ẹ ti ń wò wá àti tẹ́ ẹ ti ń gbọ́ wa lórí ètò wákàtí yìí láàárọ̀ yìí. Ṣadé Adédèjì Ayọ̀dẹ́kúnlé Àpótí ẹ̀rù yín òun náà ni lónìí. Ìtúndú Dixon náà látọjọ wà ń bí lórí ètò wákàtí ìyìn. Àwọn tó wà lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú wa ẹ lè lọ wò wá ń bẹ̀. A wà lórí Splash FM 105.5 láàárọ̀ yìí. Màá kàn fáwọn èèyàn ní orí ọ̀fẹ́ díẹ̀ torí bàbá mi ti wà ń bí ó dẹ̀ ṣọjọ́ díẹ̀. Wọ́n máa ṣiṣẹ́ dáadáa pẹ̀lú wa lónìí. Wọ́n á gbàdúrà fún wa torí à ń lọ sínú oṣù tuntun ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí. Tàbátì àwọn èèyàn sì ń pè wá wọlé báyìí. Lọ́sẹ̀ yìí náà ni báyìí àti ọ̀la ní oṣù parí
1: báyìí.
0: Ọ̀la lòṣù parí. Mo mọ̀ pé gbogbo wa kan, mo máa ń ṣàlàyé pé àwọn ipò kan wà nígbà kan tẹ́ pé tí àwọn kan bá ti rí pé Sẹ̀tẹ́mbà ti dé, nǹkan tí wọ́n ń bèrè yẹn fún ọdún yẹn ọkàn wọn ti kúrò mẹ́.
1: Bẹ́ẹ̀ni bàbá bá bẹ orúkú
0: jùlọ. Bàbá ti dé, bàbá oṣù bàbá oṣù bàbá oṣù bàbá bàbá. Dáàdì máa gbàdúrà fún wa ní àárọ̀ yìí bá a ṣe ń lọ sínú iṣẹ́ ránṣẹ́. Ṣùgbọ́n ẹ̀yin tèmi nílé ibẹ̀ yẹn mi gbọ́dọ̀ máa fòyín ní orí ọ̀fẹ́ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé níbẹ̀ bá ṣe wá ń pè wọlé, àsọtẹ́lẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ máa sọ sí ara yín. Torí ohun tó wà lọ́kàn yín yẹn, Ọlọ́run rí i, ó mọ ipò tí ọkàn yín wà nínú ìrìn àjò ọdún yìí. Sọ bẹ́ ṣe ń pè yẹn, ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé ó mọ ohun tó kàn láti ṣe. Ó mọ Ọlọ́run déédé ni, kò ń ṣàṣìṣe, kò ń pẹ́, kì í pẹ́ jù. Ìtúrẹ̀ la ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ láàárọ̀ yìí. 0706 94 93 00. o na la fin pe wole sori eto wakati yin eyin se wa nbe pelu wa o ya awon eyan ti wa loju opo yen ti se ja wa awon to wa nbe to fe dupe lowo lorun. Hello, hello,
2: ẹni ẹkaaro
0: ẹsùn wa nbẹ ẹkaaro ẹ bá wa sún
2: ẹmọ ẹkaaro orúkọ tèmi ni akẹsíkẹ aṣọ lábòkú láti wọ fún
0: ẹṣẹ adúpẹ sá
2: àkókò ní àkọkọ ní àtọjúpẹ lọwọ ọlọrun yìí mi ṣe àrí lábọndé ọgọ
0: pẹlú
2: òfin ọlọrun àti lọ wọ ẹsẹ bàbá yìí gbogbo yẹn rere àsọtẹlẹ yìí tó wà ní ayé wa ọlọ́wà jẹ́ tó wá sí ìgbésẹ̀
0: àmì
2: gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ ẹni ọ̀pẹ lọ́dọ̀ náà ká máa di ọ̀pẹ kẹrí èèyàn ò ní wá tó
0: èèyàn
2: sọ síbi nǹkan aago tẹ́lẹ̀ wò aago máa nígbà tí sọ́ọ̀kù tí ó dúró ọlọ́run nìkan sì ní ojú ọlọ́run
0: aago máa dúró
2: ayé ẹ̀sìn ojú ọlọ́run nìkan ló dé wò aago àbàjẹ́ kò sábẹ́ ẹ̀ sí mo sì jẹ́ nìyẹn kí aago wà pẹ̀lú kí nìkan fọ́n jẹ́ gold àti diamond àti káàkiri ẹ̀ ẹ́ bí ètò wà ní rẹ̀ máa tọ́ kù ní ọ̀kan ṣùgbọ́n ọlọ́run nìkan ló wà pọ̀ láì ló ní orí ojú so mo sì rí nìyẹn ọlọ́run ni agbọ́dọ̀ máa wojú
0: àti
2: gbọ́dọ̀ máa tó nípa béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run kò sí ti fún wa àwọn àpapọ̀ àpárí ju nǹkan tó ọlọ́run mọ ìtọ́ tọ́ láti ẹ̀ orí ẹ̀ ní pé ọlọ́run kì í ṣe tó àdúpọ̀lọ́wọ́ náà
0: kí ni gẹ́gẹ́ bí èèyàn kí ló ta wá máa ń sọ pé ó ti pẹ́ jù.
2: Mo gbé bẹ́ẹ̀ sọ nìyẹn kò sí nǹkan tó ń pẹ́jù wájú lọ́wọ́
0: ó ti pẹ́ jù.
2: Kò sí nǹkan tó ń pẹ́jù
0: ẹrù bẹ́ẹ̀ sọ
2: ọlọ́run tí ó gbé sí alẹ́ abraham kí nǹkan tó ṣẹlẹ̀ sí páàmù yẹn tó ṣẹlẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ọkọ gọ́ọ̀mùsì èyàn kó bá fòfilẹ̀ báyìí kò kéèyàn bá ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run mú ìpà lọ kí ni máa pa wá lára kò ní ṣe
0: kò
2: sì jẹ́ nìyẹn
0: ẹ ṣàdúpọ̀ ẹ ṣàdúpọ̀ ẹ má bá wa bọ̀ lórí èso orin yẹn ni mò ń sọ kò tó pẹ ju àwọn ẹni pé kò ti pẹ ju èló ta ló wà ń bẹ. Ẹ máa káàárọ̀ máa àkó sunday ni orúkọ yìí bọ̀lẹ́ tí pé wà láàárọ̀ ìmọ̀
3: mo sì fẹ́ nàìjíríà fẹ́fẹ́ bí nàkàtà
0: kan. Ẹ má ṣàbínú sí wa.
3: Mo ti mú lọ́pọ̀lọpọ̀
0: ẹ náà. Ẹ̀rọ àmà ẹ ṣàdúpẹ́ mà.
3: Ní èyí gbogbo ọ̀gá mà.
0: Olúwa ṣeun báwo lára yín o ṣé o kò tí pọ̀ sí olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀. Olúwa ṣeun olúwa ṣeun olúwa
3: ṣeun. Wọ́n á sọ fúnlẹ̀ sínú ayé omi gbogbo èròjà yín láyé ìlú lọ́run tó ń ṣe.
0: Àmì Jésù.
3: Nínú ìwà sọ fúnlẹ̀ ayé mi gbogbo ibi tẹ́lẹ̀ mi ti sọ lẹ́nu tó bá mi ní ojú ẹ̀sìn ọ̀sẹ̀mọ.
0: Àmì
3: àmì ni tèmi ló ti sọ fẹ́ mú mi.
0: Àmì o ẹ ṣe àdúpẹ́ fún àsọtẹ́lẹ̀ yẹn.
3: Ẹ lọ́wọ́ ẹlọ́run
0: ẹ láì dà
3: sí wa. Ẹ ṣe mọ̀ ẹ bá tó jẹun ní ojú ẹlọ́run. Ẹ ṣe
0: ẹ̀rọ ní ojú ẹlọ́run
3: tó ń gbà fún mi.
0: Olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀ èmi náà bá yín dúpẹ́ máa okun yín á máa kú sí o ẹ ṣe àdúpẹ́ má bá wà bọ̀ lórí ètò inú mi dùn pé mo gbóhùn yín láàárọ̀ yìí máa ẹ ṣe àdúpẹ́ máa yes ma. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn bí mo ṣe ń sọ ojú aago ni à ń wò ọjọ́ orí ni à ń kà bí ènìyàn. Hello.
4: Hello ma o.
0: Ẹ máa káàárọ̀ bàbá mi.
4: Ìyá mi lọ kú sí mi.
0: Àwa nìyẹn o, olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀.
4: Àwọn akóríire ìgbà tó yẹ kún Sunday ẹ̀sùn kẹjọ.
0: Olúwa ṣeun, olúwa ṣeun.
4: Ọlọ́run mọ̀ ní sílẹ̀ láti mọ̀.
0: Àmì àmì àmì olúwa.
4: Lágbára ọlọ́run ti jẹ́ mẹ́jọ lọ́wọ́ lọ́jọba aláyé lágbára ọlọ́run.
0: Àmì àmì àmì
4: olúwa. Aṣọ̀pọ̀lọpọ̀ ìlàyé lágbára ọlọ́run ọba.
0: Àmì àmì
4: lọ́run ní ẹgbẹ́jọ́ àti àtúwẹ́ ẹ̀ máa lọ́rí ẹ̀ máa bọ̀ ọ́ nílágbára lọ́run.
0: Àmì àmì àmì
4: ẹ̀ nípara kọ ẹ̀mẹ́fẹ́nu kọ
0: àmì o ẹ̀ṣigunsa ẹ̀ṣigunsa
4: ẹ̀ nídìbò ọlọ́run
0: àmì
4: lágbára ọlọ́run
0: àmì àmì àmì àmì
4: àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì
0: àmì àmì
4: àmì
0: àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì à mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ sọ ọ̀rọ̀ rádéréré tí ọkàn yín fẹ́ láàárọ̀ yìí bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń sọ yẹn ó máa wá sí ìmúṣẹ.
1: In Jesus' name.
4: I got a love. I got a love.
0: Ọpọlọpọ ìgbà ibi tí a máa ń ronú lọ ó yàtọ̀ gẹ́gẹ́ bí ènìyàn àwọ ọjọ́ orí àwọ ojú ago tó dẹ̀ jẹ́ pé ojú ago yẹn ò ní nǹkan kan tó fẹ́ fún wa bí ẹni tó pè é lákọ̀ọ́kọ́ ṣe sọ ọlọ́run ló yẹ ká gbé ojú wa sókè sí ní gbogbo ìgbà àti àkókò gbogbo àwa kan tí à ń gbójú sókè sí ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí ní àárọ̀ àkókò yìí tí à ń wojú ẹ̀ gbogbo tẹ́ ẹ ti ń pè wá tẹ́ ẹ ń gbọ́ wa káàkiri àgbáyé tí ẹ̀ ń gbójú sókè sí ọlọ́run fún ìrànlọ́wọ́ ohun tá à ń sọ láàárọ̀ ni pé ìrànlọ́wọ́ máa dìde fún yín lágbára lọ́wọ́ ọlọ́run èèyàn kan wà ń bẹ ó ti sá lọ 0706949300 jẹ́ ń gba ìpè ẹ̀yọ kan sí láwọn tó wà ń lé hello.
5: Onídúró mi ẹ̀ṣẹ̀ agbẹjọ́rò mi ẹ̀ ò mà ṣe o tó bá ṣe nìyẹn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀ tó bá ṣe nìyẹn ló dúró ni wọ́n á ti sá lọ tó bá ṣe nìyẹn ló dúró ni wọ́n á ti máa ṣeré kún. Onídúró mi ò ṣe ọlọ́run ọba májẹ̀mú gba tìrín forúkọ rẹ o ọba tó mú wa ní sunday tó kẹ́yìn oṣù kẹjọ nínú ọdún 2026 adúpẹ́ adá ògo àtìyìn padà sí ọ̀dọ̀ rẹ̀ my mommy more power and more
0: anointing
5: àwọn àtàjọ ní sunday tó kẹ́yìn oṣù yìí a rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú ayé nínú ẹ̀mí gígùn àtàlàáfíà
0: àti
5: ọ̀rọ̀ tó pọ̀ ẹ̀mí mọ́ ọlọ́run àlàyé kò ní dágbére fún yín bá a ṣe rí òpin sunday tó kẹ́yìn oṣù kẹjọ ní 2026 a tó rí ti 2027
0: a rí
5: 2050
0: èyí
5: àti àní dókòó
0: ẹyin
5: ló wà á máa fọ òun nínú ògo nínú ọlá ńlá
0: gbogbo
5: iṣẹ tẹ ẹ ṣe lórí ìnà ọlọrun ọba májẹmú kò ní jẹ kẹ jẹ lórí ìdùbúlẹ
0: ìkẹkẹ
5: nínú àwọn ẹsọ yín kò wá ní rẹ dànù
0: ẹyin
5: mọ ọlọrun àlàyé kò ní dágbére fún yín
0: I
5: wish you more power
0: so
5: and more anointing in Jesus name
0: Abbas
5: Latakan
0: oh my god ẹ ṣe adúpẹ́ o ẹ ṣe adúpẹ́ láti àkànrán àwa náà kí yín látòrí ètò wákàtí ẹkú gbogbo ìgbà mo ti rí àwọn èèyàn thank you so much ẹ máa bá wa bọ̀ lórí ètò ẹ ṣe adúpẹ́ àwọn èèyàn náà wà pẹ̀lú olórí ẹ̀rọ ayélujára ẹ láàárọ̀ yìí gbogbo yín náà ni à ń kí ẹ jẹ máa bá wa pín bí ẹ ṣe ń wọlé pẹ̀lú wa lórí ètò láàárọ̀ yìí àwọn èèyàn prọfẹsà yìí ẹ máa sọ dáradára sí ara yìí àwa náà dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa adéẹ̀yọ̀ àdúpẹ́ iṣẹ́ àdúpẹ́ ọlọ́run ni àwa kọ́ ọ ọlọ́run ló ṣe takuntakun nínú tiwa amen gbogbo àdúrà yín òun náà ni mo ní àmì sí mo kì í yín ajibọlá ẹ ṣe àdúpẹ́ amasa studio line 0706949300 hello.
6: Ẹ̀lẹ́ káàárọ̀
0: ma. Ẹ̀ma káàárọ̀ o, ẹ̀ káàárọ̀ sá o.
6: Happy Sunday ma.
0: I wish you.
6: Oyè afẹ́ni ló ń pè láti ìgbà.
0: Ok sá, ẹ̀ma kújọ́ mẹ́ta.
6: Ẹjọ́ kan pẹ́ lọ.
0: Aku Sunday ni.
6: Ẹ̀rọ iṣẹ́ tẹ̀lé.
0: Àmì olúwa.
6: Ọlọ́run àdúgbò máa dojú.
0: Àmì. Amen. Hello. Ẹnikẹ́ kí mi ni ó yẹ sọ tẹ́lẹ̀ kan sí ayé ara yín kẹ́ tó máa lọ owó ibi tá a wà nìyẹn lénìí. Hello. Ẹ sọ àsọtẹ́lẹ̀ kan sínú ayé ara yín bẹ̀ ṣe ń pè mí wọlé láàárọ̀ yìí. Àmì.
6: Àgọ́lá
0: bẹ́ẹ̀ dájú. Àmì. Last minute evangelistic ministry to wa ni Okeofa Oluyoro ni ilu Ibadan Adelako Street no de baba tuti wa laro yi won kin se ajeje wa ni ikoni yi ati ikoni keji wa baba wa evangelist it prophets a prophet mi pe won prophet it Adekoke bene dadi e kabosa
1: e si aku ashi ori osu yi tori pe aro ori ofe gba oni ni Sunday to gbeyin o si da mi loju pe ayo idunu itura ire gbogbo lafi won osu September September loruko Jesus nkan kan mi o ni bale waju ire lo
0: ami
1: idandi
0: ami
1: isegun
0: ami
1: ayo
0: ami
1: ibukun
0: ami
1: ati iran lowo alailegbe
0: ami
1: eje Jesus si didi ebe
0: ami
1: Jesus oluwa wa
0: ami
1: mo kin pipo
0: e se gadi e ka bo sore to wakati yin lekan si
1: Jesus seun
0: heya ama ma se be na le ore to la ro yi bo te je pe pepe yi lo wa ni waju wa lati ojo kini ta ba tin wonu osu kesan yi otobe o ma nda bi ise temi papa lori eto yi pe ta ba te ti wo osu kesan eja ti so pe nkan to ba lucky eyan fun pe ba mu kini meji la lo so o ma fun mi o de wa ko mejo li e lo o tun wa lucky e na ni so ye ko tu ba ja na ti to tu se ah e to se mejo se ko ni se yoku ni o lagbara lati se le itoku a n bo ninu ope yen laipe yi lori eto la ro eyan kan ni mo ri mo so nipa iran lowo le kan o ma jade si wa sugbon mo ri awon kan ti eni kan to nilo iranlowo ti awon eyan ro po nilo iranlowo dadi ya wa la wo pe o nilo iranlowo ninu ipo to wa a wa lo wasu fun gbata wasu fun debi kan pe olohun ma wo yin so e fa ye fun Jesu ke ma ba lo run apadi o ni orun apadi lo fe lo
1: elade
0: temi no fe bere ni ki lo le mu eniyan determine o de njerora ṣugbọn ni ano n lo run apadi
1: wa adupe lowo olorun eni kankan to ba n gbo mi ko ma ni okun run apadi tori ki se bi teyan ma n dagbere foko tabi yawo pe mo fe di teyan ba ti lo run apadi o di gbere
0: ni yesa
1: be worun wiri
0: ah oluwa
1: so I just mo fafike koko mu yen ku anybody ko si condition kan to permanent amọ kan ti wa nu bibeli to ye won so be pe awon fe lorun apade en to ti e so be pe iku lokan lorun
0: gan
1: iyanu lo ba pade ta wa gburu bi to ti bibeli o ti gbe akosile re bi po wa kumo
0: wow
1: therefore gbogbo eyan gbodo ki isara lori nti o ro si ara re se ngba ti aye ba su eniyan to dabi igba ti o si olohun mo igba yen le yan ma nronu pe o ye ko mu ku tabi ke won lo sorun apadi isoro ti a le ba pade laye ona abayo nbe nbe sugbon ba ti lo run apadi ko so na abayo
0: so eniyan o ti ropin lo je ko
1: ropin ni o ru re ipin ni pe ko so na abayo mo
0: awa te wo pe abole mi buruku kan
1: bo ba ti eni na Maria Magdalene na ni sugbon o ba iyanu ti na pade so gbogbo eni to ngbo mi pata I want to tell you iyanu si nbe fun o isoro to kan le ni ni pe ko mo dolo mo ko si eni keni laye ti o logo ti o ni gbanu ogun bobe agbara aye kan o si le ran yan lowo afikeyin o ni ipamora ati suuru fun olorun tori ki ipe ko to de o le ma reti re in January ko si je pe December ni o to yo ju time o ti eniyan fun apere ni 1984 mo wonu awe atadua biri dry fasting no water no anything mo biri 504 pe yo wulo fun mi fun ise yin rere eh olorun wa dabi igba ti o si lorun
0: o wa dabi igba ti o gba we si sa
1: sa
0: 504 le fi gba we yen
1: tori 504 ni
0: kaya
1: pe mo fe lo 504 dororo gedi o si gba nu gbo o si gba nu ju pe yo duro fun yin rere dada that was October 1984 nigba ti olorun o tu soro rara October 1994
0: odun mewa ma niyan sa
1: girigi
0: ko si moto yen o wa rara
1: ko wa o anigba to ma soro ki si pe moto de ni
0: ki tu se pe moto ti de
1: olorun wa so fun mi pe omo mi pele o ki si pe ngbon to wi sugbon o pada ku nu fe mi tin ba fun 504 time to be re
0: sa
1: wi pe awon kan be oro nla to je pe won wo bi won o se sunmo ti won le gbe osubu ti ba ti ari moto yen
0: moto yen
1: won mo do odu ki won le la ni ati mu ipinu won se
0: se oh
1: so,
0: my god
1: it was 1994 lolon to fun mi ko bi boss se ti mo pe 540 se mo pe 540 de gradually nigbati sumo 1998 or so o ni olorun to wa fun mi ni ka kan ti won pe Lancer F 540 de now nigbati o ti wa so pe 504 le sise isubu valor key form 504
0: fun mi ni
1: fun mi Mercedes regular che mo olorun to se bi igba ti ogbo gradually kama bo pu lo sile oloro igba ta to di year 2001 ene no year 2000 ene kaka wa 504 yen wole wa ni
0: e sha si wa lori 504 yen
1: emi ti e ti mo kan mi ku nbe
0: o ke ti wo pe
1: mo ti so pe to ba ti je pe
0: to ba sha ti efe
1: nbi nfe mo ah ti o ba ti ni pa mi ti o ni gbe mi ti o ni je ki in so igbalanu ni mo fe sugbon to year 2000 o wa gbe 504 yen eniyan kankan le kun office mi ko daddy e do sa o olorun lo ran mi si mo ni ki lolorun wi o ni olorun so pe moto te fi sise iranse yi agbara re o gbe question ti o tele na ni pe ah ah o lagbara re o gbe so wa gbe kan ran yin ni oni ki wa wu nta nigba ran ri o di 504 I was unable to pray for this woman mi le gbadura fun tori ma se pe fun ni bi ti
0: no do 14 years
1: so by and large eni yen ku kokoro le o ku gbogbo particulars ile
0: aya
1: eru ba tun ba mi pe won mo ni in pada mo ba gbe moto mo lo gbe pamọ for 2 weeks mi yoju e sita pe number 1 eni o ni moto le o le se pe mistake lo se ko ba biri nkan re tawon yan ba de ti nri
0: won ti ma o pe won ti ma
1: kini se mo ko en ba ti ni moto won o ni biri yawo ato mo
0: moto ni
1: so by and large mo sa o se keji mo gbe jade many years olorun ti fun mi moto 504 se mo pe the same person nigba ti o fi pe osu mefa o pada wa beni o wa so fun mi pe se mo de kutonu ri mo ni mi de kutonu ri o ni olorun so pe ko won mu mi lo kutonu ko won lo ra Mercedes fun mi
0: ah o buwa kabisi
1: seri olorun ki pe ko to de time ti e in le mi ko si e so gbon ta fe dash time ti e la mo duro de bibeli wi pe on gbogbo ni igba ati akoko wa fun daddy yen soro ni pe Abraham se ta ba ni ka wo gege bi eni se time ti o le jere omo
0: ah
1: lo ye ka fun lo mo sha ki se in time yen sugbon time olorun in ti won force wole omo ti won force wole tolorun fo doctor fo leran ti nwo
0: won ti o mo npe si
1: e ti o mo npe awon ni an da wa la mu gburu aye loni tori pe ibi an gba wole ki se bi to ye won gba e ja tile kun be yin now ti akoko olorun ba ti de iran lo wa jade okunrin yen iba ti niyi Jesu iba ti gba ogo lori re to ba je pe the first day to ti de eti odo be sida la wo san sugbon that it
0: tori mo wo pe ki lo nwo to yen
1: ta ni yen
0: to fi pe to yen
1: so okunrin yan bi olorun
0: okunrin yen ni
1: ero abi e mo pe kan ku lenu lolo this year gbagba ti won so pe agbara won o gbe ati wo plane ni mo
0: Bet.
1: Ṣugbọn kunrin yi agbara re ogbe ati wonu omi.
0: Omi.
1: Agbara re ogbe.
0: O mo pe gbogbo ala n gbọ oro yo de o wo mi lara bi dadi se.
1: Now.
0: If a testimony yen gan ibi to bu bi wo laaro yi because mo fe kan we your kan ko eko laaro yi. E odun ile wa bi pun sare ṣugbọn a nri awon kokan ko ipe Olorun. O shiwa
1: ni
0: ile ajo wa e.
7: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you. Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palms Shopping Mall, located on MKO Abiolawi Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiolawi Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore. Cheaper, quality and satisfaction.
8: Baba, akọrin lataaro ni. O ti sun mi, ibo gan la nlo bole mu mi lo.
9: Arakunrin, fọkan balẹ. Onu ati laare ni mo fe fi han e. O ya wo, o re.
8: Takashi pẹlu 500 naira, 500 naira lori Splash 105.5 FM. Pẹlu code e *347*1004*#. Lori Lajelu 96.7 FM *347*1004*#. Tabi loju opo website www.cashier.ng.
10: Bodajide, Bodajide, ki lo sele? Ki le nso loju orun yin yi? Se nlala ni abe nsiranran.
8: Mo sese ji ni, o dabi eni wi pe ala ni. Koda, ala to dara ni. Mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Cashier. Mo ala ojo bibere wa si imuse pelu Cashier. Iwo na le ji olubori ninu osu kejo yi. Ma se je ki anfani ikoko ja re o. Je ki osu kejo yi je osu ikore lopo janturu fun pelu Cashier. Fun tin je wo ojojumo be lu ma gbenu sowo cashpot to so se laikuno.
11: àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ ọ̀yọ́ ló fò ń tẹ̀lú káàṣì ẹ̀. ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀.
12: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.

0: oyún mẹ́ta péré. Oyún mélòó?
1: Mẹ́ta.
0: Mẹ́ta péré ni ló fi finish ọlọ́mọ méje tó lóyún méje.
1: Àyà.
0: Nítorí ìyanilẹ́nu nìyẹn o. Ọlọ́run fún Samuel. Yóò lóyún mi báyìí, ó sì bí márùn lẹ́ẹ̀kan ṣoṣo. Lọ́ba di mẹ́fà. Lẹ́ẹ̀keje. Ó sì bí wọ́rọ́wọ́ ni a bá fọ̀bẹ́gun. Now, ni a wá sọ pé ìyá ọlọ́mọ méje kan tó wà di aláìrí
1: bí.
0: Ó sì ti bí méje tẹ́lẹ̀. Níbo làwọn méje ti ẹ̀ wà? Wọ́n ti wọlé lọ. Therefore, in tó ń lé tọ́kàn rẹ̀ ọba lẹ̀ lórí lágbájá ti ṣe yìí, làkàṣe ìgbé ti ṣe yìí. Don't forget, ẹni tó ń wò yẹn wípé ó ṣe yìí ó ṣe òun. Ńgbà tí ẹ bá máa dé, tuntun ni ó jẹ́ tí ẹ ó ti hold.
1: Mo rò pé lè tí wọ́n tà ń gbọ́ láàárọ̀ yìí bó ṣe ń wọ̀ mí lára yìí mo rò pé ọ̀rọ̀ àwọn ẹ̀rí tí bàbá wa fún wa láàárọ̀ yìí mo rò pé ó tó èmi ò tiẹ̀ mọ gbàtẹ́ débi mi tiẹ̀ mọ pà ń lọ tó báyìí testimony òní bàbá jẹ́ fún wa láàárọ̀ yìí lórí ètò yìí jẹ́ ẹ̀rí tó ta lè gbámú fún ìrìn àjò tó kù nínú ọdún yìí báwo lẹ torí bọ nǹkan tí ò yẹ kó
0: kíni wá kiri ọmọ odo tó lùyàn pa láìfi nǹkan kan kun agbára ọlọ́run nìkan tó agbára ọlọ́run ti tó ẹni tí ò bá ti wàá mọ̀ nígbà bat myers tó mọ̀ ní pé jésù ọmọ dáfídì ṣàánú ẹ mọ́ gbàgbé gbogbo àwọn tí à ń tẹ̀lé lẹ́yìn wọn ò dá jésù mọ̀ o nìkan tó wà lórí ibi ó jókòó sí ní pariwo jésù ọmọ dáfídì o nìkan náà jésù sì ṣàánú fún lọ́jọ́ náà wo àánú sì kù fún o.
1: àánú kù heya inú mi dùn pé ọ̀rọ̀ yẹn ó jẹ́ ìbùkún fún mi púpọ̀ láàárọ̀ yìí ó dẹ̀ tún rumi sókè fún èmi gangan fúnra mo dọ̀ mọ̀ pé gbogbo àwọn tó ń gbọ́ wa lórí ètò yìí àtàwọn tó tún máa padà láti wá wo ètò yìí mọ̀ pé ẹ máa rí nǹkan kan mú láàárọ̀ yìí lórí ètò yìí a fẹ́ yin ọlọ́run tó tóbi yẹn ọlọ́run tó tóbi jù ẹni tí ayé ò gbà tí ọ̀run ò gbà kò sí bá ṣe fẹ́ ṣàkàwé ẹ̀ òun náà lọlọ́run
0: lọlọ́run
1: òun ni ọlọ́run sá honestly
0: ibìkan gbàtẹ́ nìkan là kọjá tó sì kú ibìkan sì wà tó jẹ́ pé nìyẹn lan tó burú ju tiẹ̀ lọ tó sì bẹ̀ láàyè
1: kàbíyèsí
0: ọlọ́run aṣèyí òwú
1: a wọnú oṣù kẹsàn-án èyí la fẹ́ fi bẹ̀rẹ̀
0: lágbára
1: níbi ìjọ last minute gbogbo wa a tó máa yin ọlọ́run ó dàbí pé ọjọ́ mọ́kànlélógún
0: bẹ́ẹ̀ni from 1 to 21
1: it's my turn to laugh
0: emilẹ̀ni kan àsọtẹ́lẹ̀ tí mò ń retí kó o sọ sáyé ara rẹ
1: látàárọ̀ mo ní ẹ máa pè kẹ máa sọ àsọtẹ́lẹ̀
0: àsọtẹ́lẹ̀
1: ó dáadáa àwọn èèyàn ṣáà gbàdúrà fáwọn àdé a ní ìwọ gan bó ṣe ń gbọ wa máa sọ
0: àsọtẹ́lẹ̀ tó wá nínú ìgbàgbọ́ sí ọlọ́run ni it is my turn to laugh ṣe é mọ̀ pé ọ̀dọ́ sára ńlá ti rí Genesis 21:6 ó ní olúwa pa mí lẹ́rìn ẹni tó bá sì gbọ́ yóò sì rẹ́rìn pẹ̀lú omi ǹjẹ́ ó jẹ́ mọ̀ pé oòrùn tó kù lókè ó ta sọ ọ́ gbẹ sọ̀rọ̀ àṣẹ sínú ayé ara ẹ̀ so dandan ni kò rẹ́rìn and to God be the glory ọdún èyí ó wá yàtọ̀ sí gbogbo ohun tí a ti ń bá bọ̀ when I was praying unto God what will be the theme of this program lọ́dún yìí ó ní ká lọ́ọ́ fìyìn fún ọlọ́run tó tóbi nítorí títóbi rẹ̀ mo ní sáwọn èèyàn ó sì wà the problem nìyẹn pé àwọn èèyàn fẹ́ràn ogun tẹ́ ẹ̀ bá ti mọ sọ̀rọ̀ ogun kẹ́ ẹ̀ pè pàdé fáyàfáyà àwọn èèyàn ó tú yáyá síbẹ̀
1: pé ogun òpin ọdún
0: whereas ogun ò sì lè ṣẹ́ láì sí
1: ìyìn
0: ẹni tó bá ní bíbélì ọlọ́ka 2 Chronicles 20 dáadáa nígbà tójú ogun le fún jehoshaphati àtàwọn ọmọ juda àsọtẹ́lẹ̀ jáde pé ọya
1: ẹ̀kọ́ àwọn akọrin jáde
0: ó máa yìn mí ogun rẹ ò lè ṣẹ́ tó o bá ti ń dà á jà tó o bá ti ogun àdájà ni ó ronú ronú ọrùn ó ti gùn àìsàn ó ti kọlù ọ́ ìbànújẹ́ ó ti dé rẹpẹtẹ gbọ́ nǹkan kan yọ̀ǹde ìfọlọ́run kò wá máa yìn nítorí títóbi rẹ̀ nítorí agbára rẹ̀
1: ìyẹn tó
0: jà mí lẹ́nu ni pé ìwé àìsàn yà sọ pé 38 ó ní alààyè Allah yi.

ẹ káàsán o. Ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ̀nyìn láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun Balao Felele nílùú ti Ìbàdàn. Aminat Adetun Badmus oníròyìn ṣáájú ẹja gbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Alákòóso fún iṣẹ́ òde nílẹ̀ yìí David Umahi ti pàṣẹ fún àwọn agbaṣẹ́ṣe láti pinwọ́ dídín ilé wíwó kù ní àwọn òpópónà ti Sahara eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ti kẹ́gbàjarè lórí bí àwọn kan ṣe ń gbìyànjú láti já ìtàkùn ayélujára X rẹ̀ gbà. Ilẹ̀ South Korea ti kéde Lee Hong-il gẹ́gẹ́ bí alákòóso fún ètò ìṣúná ilẹ̀ náà. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ti bẹ̀rẹ̀ fíkúlùkù pẹ̀lú ikọ̀ ti Liverpool lórí agbábọ́ọ̀lù ní Jápò. Ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso fọ̀rọ̀ ṣé òde nílẹ̀ yìí Sẹ́nítọ̀ David Umahi ti pàṣẹ fún àwọn agbaṣẹ́ṣe eléyìí tó ń ṣe òpópónà márosẹ̀ ti Trans-Sahara lọ́wọ́ láti mú àdínkù dé bá ilé wíwó. Ọ̀rọ̀ yìí ló jẹyọ lẹ́yìn tí àwọn tí òpópónà náà gba agbègbè wọn kọjá ní ìpínlẹ̀ Benue ṣe ìlérí àtìlẹ́yìn wọn fún Ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC. Umahi tó pàṣẹ náà lásìkò tó ṣe àbẹ̀wò sí àkànṣe iṣẹ́ òpópónà ti márosẹ̀ ti Trans-Sahara lópin ọ̀sẹ̀ tó kọjá. Alákòóso wa mú dá àwọn olùgbé ní agbègbè náà lójú àti àwọn tọ́rọ̀ kàn lójú pé ìjọba tó ń bẹ lóde ló ń sa gbogbo ipá rẹ̀ o láti pèsè ohun amáyédẹrùn tó sì mú àdínkù dé bá ipa tó ní lórí àwọn ènìyàn agbègbè náà. Ó ṣàlàyé pé àkànṣiṣẹ́ náà ni yóò ní ipa tó nítumọ̀ lẹ́ka ọrọ̀ ajé tí yóò sì pẹ̀ka dé àwọn agbègbè kan bíi ìlà oòrùn gúúsù ilẹ̀ yìí àárín gbùngbùn àríwá àti gúúsù gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá Ọlátúnjì Dísù ti kó àwọn òṣìṣẹ́ agbófinró bẹ̀rẹ̀ látòrí igbákejì ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn ti Zone 7 nílùú Àbújá Victor Ọláìyá àti àwọn ikọ̀kan eléyìí tó mú yanyan lọ sí ìpínlẹ̀ Niger láti lọ ṣe ìkúnlọ́wọ́ láti lè dóòlà àwọn tí wọ́n jí gbé nínú ìkọlù tó ṣẹ̀ṣẹ̀ wáyé ní ìjọba ìpínlẹ̀ Borgu ní ìpínlẹ̀ Niger. Dísù ló yọjú ọ̀rọ̀ náà síta lásìkò tó ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ọlọ́pàá tó sì ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀gá lọ́gàá lẹ́nu iṣẹ́ agbófinró ní olúùlú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Minna. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ni kì í ṣe iṣẹ́ ọlọ́pàá nìkan o láti dóòlà àwọn ènìyàn náà, ojúṣe gbogbo òṣìṣẹ́ elétò ààbò ni. Ó ṣàlàyé pé iléeṣẹ́ ológun ilẹ̀ yìí àti àwọn ẹ̀ka lẹ́ka iléeṣẹ́ ètò ààbò ló ń ṣiṣẹ́ papọ̀ láti dóòlà àwọn ènìyàn náà láì farapa. Àbẹ̀wò náà ló wáyé lẹ́yìn ìpàdé eléyìí tó ṣe pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Umar Bago àti igbákejì rẹ̀ Comrade Yakubu Garba. Iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ti yọjú ọ̀rọ̀ síta pé ìtàkùn ayélujára X èyí tó jẹ́ ti iléeṣẹ́ ológun ni àwọn afurasí kan ti ń gbìyànjú láti já gbà o. Ọ̀rọ̀ náà ló jẹyọ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé tó sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti má fààyè gba àwọn kọ̀lọ̀rọ̀sí náà láti ráríwọ ìtàkùn ayélujára rẹ̀. Adelé Adarí Ìbáràlú sọ̀rọ̀ ti iléeṣẹ́ ológun Ọ̀gágun Apollyon Anele ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde nílùú Àbújá. Gẹ́gẹ́ bó ṣe wí àwọn afurasí náà ló ń gbìyànjú láti jáwọ́ ìtàkùn ayélujára ní déédéé agogo márùn-ún ìrọ̀lẹ́. Ó tẹ̀síwájú pé ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ ní kíákíá o láti dáàbò bo ìtàkùn ayélujára náà láti lè pinwọ́n ọ̀nà àti báwọ ìtàkùn ọ̀hún léyìí tí wọ́n sì tún ṣe ọ̀nà mọ́ àwọn kọ̀lọ̀rọ̀sí náà láti mọ́ra ríwọ bẹ̀ lọ́jọ́ iwájú. Ìjọba ilẹ̀ Burkina Faso ti pè fún ìbáṣepọ̀ láàrin ilẹ̀ wa Nàìjíríà láti bójú wo àwọn abala ibi tí ìbáṣepọ̀ tó wà láàrin ilẹ̀ méjèèjì ti ń wáyé àti láti wo ọ̀nà àbáyọ mìíràn eléyìí tí ó túbọ̀ mú àṣeyọrí dé bá orílẹ̀-èdè méjèèjì. Àbá yìí ló jẹyọ bí aṣojú ilẹ̀ wa ti Nàìjíríà ṣe ń gúnlẹ̀ sí ilẹ̀ Burkina Faso ìyẹn Sindov Edoni
eleyi to gbe eda iwe re gege bi asoju ile yi siwaju alakoso foro le okere ni le Burkina Faso iyen je Maria Karamako Tarae alakoso fun ile okere ni Burkina Faso pade pelu ile wa Nigeria to fi dori awon asoju lati ile Mali ati ile Niger lati soro papo lori orilede go wa won aba tutun to jade baye lo ni se pelu ibasepo ti o waye nilu Abuja ati olulu ti ile ti Burkina Faso pelu yiyan awon ti oro kan leyi ti won jiroro lori awon abala to ni se pelu ibasepo lori eto abo karakata ati awon kan mi to le sanfani iroyin ojo kori lo se nde seti igboyin lati ikanni omoluabi splash 105.5 fm ile funfun bala ofelele nilu ti Ibadan iroyin ile okere ile South Korea ti kede Lee Hong-il gege bi alakoso fun eto suna ile na ni tere idaraya iko egbe agbabolu Manchester City ti bere fikuluko pelu ko ti Liverpool lori agbabolu ni gapo adanu do die na o ta ba wa padade ekwe royin bo laipe.

ẹ káàbọ̀ padà. Ìròyìn ilẹ̀ òkèèrè, orílẹ̀-èdè South Korea ti ṣíṣọ lójú àwọn àtúntò kan tó wáyé lẹ́ka ìṣèjọba ilẹ̀ náà, tó sì yan ẹni tó ti fìgbà kan rí jẹ́ igbákejì ètò ìṣúná ilẹ̀ ọ̀hún, Lee Hong-il, gẹ́gẹ́ bí igbákejì olóòtú àgbà ilẹ̀ náà ti tún ṣe alákòóso fún ètò ọrọ̀ ajé àti ètò ìṣúná. Olórí àwọn òṣìṣẹ́ nílé-iṣẹ́ ààrẹ ilẹ̀ náà, Kang Hong-sing, ló kéde ọ̀rọ̀ yìí nínú ẹ̀rọ móhùnmáwòrán lóòrọ̀ kùtùkùtù òní o. Ìṣèjọba ilẹ̀ náà tún yan aṣòfin láti inú ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́, Democratic Party, Kim Seong-won, láti máa ṣàkóso ẹ̀ka ètò ìdájọ́ ilẹ̀ ọ̀hún, nígbà tí wọ́n yan Kang Seong-won, ẹni tó ti fìgbà kan rí jẹ́ igbákejì ọ̀gá àgbà ológun tilẹ̀ South Korea tó ń tilẹ̀ America láti jẹ́ alákòóso fún ẹ̀ka ètò ààbò. Àwọn àyípadà yìí ló wáyé bí ìṣèjọba ààrẹ ilẹ̀ náà, Lee Jae-myung, ṣe ti pè fún ríró àwọn ìgbésẹ̀ kan lágbára bí a ṣe ń wọ ìpele kejì ọdún yìí. Ìrètí wà pé ìjọba ilẹ̀ South Korea yóò gbé àbá ètò ìṣúná ilẹ̀ náà, eléyìí tí wọ́n ṣàmúlò rẹ̀ lọ́dún tó ń bọ̀ kalẹ̀, bó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀.

0: Ìròyìn eré ìdárayá o. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ti bẹ̀rẹ̀ ìfikùnlukùn pẹ̀lú ikọ̀ ti Liverpool lórí bíbuwọ́lu ìwé àdéhùn láti gba Cody Gakpo wọlé sínú ikọ̀ ti Liverpool. Ọmọ ilẹ̀ Netherlands náà ni ọ̀rọ̀ rẹ̀ ń jà ràìnràìn o, lẹ́yìn tó ku ọjọ́ mẹ́ta péré tí ìbuwọ́lù rẹ̀ yóò wá sópin. Agbábọ́ọ̀lù náà ẹni ọdún 37 ni ikọ̀ ti City àti Tottenham Hotspur nífẹ̀ẹ́ sí, tó sì ń fẹ́ láti kúrò ní Anfield tí ìfikùnlukùn náà bá ti wá sópin lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Ọ̀rọ̀ agbábọ́ọ̀lù yìí náà ló jẹ́ eléyìí tó ti ń jà ràìnràìn o, tí ikọ̀ ti Liverpool sì ti buwọ́lu ìwé àdéhùn pẹ̀lú ikọ̀ ti PSG lórí Bradley Barcola, eléyìí tí owó rẹ̀ tó 1,63 million. ní báyìí ikọ̀ ti Liverpool ló tún ti ṣètò láti buwọ́lu ìwé àdéhùn míì ní sáà ta wà yìí. Èyí wá lópin ìròyìn, ṣùgbọ́n ká tún máa lọ, ẹ jẹ́ ká gbọ́ kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Alákòóso fún iṣẹ́ òde nílẹ̀ yìí David Umahi ti pàṣẹ fún àwọn agbaṣẹ́ṣe o láti pinwọ́ ilé wíwó, ìyẹn ní àwọn òpópónà eléyìí tí àkànṣe iṣẹ́ ti ń lọ lọ́wọ́lọ́wọ́. Iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ti ké gbàjarè o lórí bí àwọn afurasí kan ṣe ń gbìyànjú láti já ìtàkùn ayélujára X rẹ̀ gbà. Ilẹ̀ South Korea ti kéde Lee Hyun-hil gẹ́gẹ́ bí alákòóso fún ètò ìṣúná. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ti bẹ̀rẹ̀ ìfikùnlukùn pẹ̀lú ikọ̀ ti Liverpool lórí Gakpo. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa gbogbo, ẹ má ṣe láìkà sí ìtàkùn ayélujára ti www.spashfm1055.com. Túnde Ọláwo lolóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Mureni Keji. Aminat Adetun Badmus ló ti ròyìn. Ẹ ṣé o, tẹ̀ǹtẹ̀ ti gbọ́ wa ní gbogbo ìgbà.
1: Quick Charger 240.
2: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.
3: Your station. Here is
4: 105.5.
5: From the very beginning, we just saw the world differently than everyone else. This was made obvious in all we do.
6: That didn't sit well with some people.
7: What's our plan?
8: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
9: Yes, 105.5, The Splash.

0: ẹ káàsán o, ẹ sìnkú ìsinmi òní. Èyí ni ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan òjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí, èyí tó ń dé sí etí gbọ̀yìn láti ìkànnì ọmọlúàbí The Integrity Station Splash 105.5 FM. Ilé funfun Báláwo ní fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ lórúkọ Ọlọ́run ọba ọba onímìsí tí ó ń darí wa lórí ètò yìí la fi ń bẹ̀rẹ̀ ètò tòní ọ̀rọ̀ olóòtú. Ǹjẹ́ lórúkọ alákòóso stúdíò tí a ti ń gba ohùn yìí sílẹ̀, màmá wa Tolú Adébàmọ́wọ́, kí n sì má gbàgbé Emmanuel Ọrẹ Sanwó àti gbogbo àwọn tó ń tì wá lẹ́yìn nínú stúdíò tó ń jẹ́ kí ètò yìí kó máa jáde dáadáa títí dórí stúdíò manager náà. Tó ẹ̀yin èèyàn wa, a dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí Olúwa Ṣeun Ọmọ Akínọlá. Bẹ́ẹ̀ náà ni èmi atọ́kùn lérè ṣíìtù alágbẹ̀dẹ èdè ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò náà tá a pè ní ọ̀rọ̀ olóòtú. Ẹ máa bá mi ká lọ. Ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí náà la fi ṣíde ètò wa fún tòní, èyí tí ó pín sí abala méjì. Abala àkọ́kọ́ ni wọ́n pe àkórí rẹ̀ ní nígbà wo ni àwọn àǹfààní iṣẹ́ tí àwọn ènìyàn yóò máa ṣe yóò ṣí sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ lẹ́lẹ́kùn ìjẹkùn orílẹ̀-èdè Nàìjíríà èyí tí a wà yìí. Kò mú òkun ẹlẹ́ẹ̀kejì ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí ni wọ́n pe àkọlé rẹ̀ ní kílódé gan-an, àníṣẹ́ kílódé tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fi ń gbára lé kíkó àwọn aṣọ ilẹ̀ òkèrè wọ orílẹ̀-èdè Nàìjíríà wá ní gbogbo gbà. Ṣé wọ́n bí sórin mẹ́ja ni? Ó ṣe ní láti rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ń wá dàbí kí ènìyàn kó máa kó obì bọ́ òrìṣà àjèjì, àmọ́ kí ebi kó máa pa òrìṣà tiwa nínú ilé tá a wá róbì fún, ó ṣe ní láti rí bẹ́ẹ̀. Èyí ti jẹ́ bákan náà tó ṣe pé aṣọ oríṣiríṣi tí wọ́n ń kó wọ orílẹ̀-èdè Nàìjíríà wá, iná ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́kùnrin lóbìnrin lọ́dọ̀ lágbàlagbà lárúgbó máa ń sábà fìfẹ́ hàn sí láti rà. Tó sì jẹ́ wípé ọ̀kẹ́ àmọye iléeṣẹ́ tó ń pèsè aṣọ lóríṣiríṣi iná ló wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ tó wá ṣe pé aṣọ tó ń tilẹ̀ òkè òkun wá làwọn èèyàn wa lórílẹ̀-èdè Nàìjíríà máa ń sábà nífẹ̀ẹ́ sí, tó sì wá jẹ́ pé aṣọ tiwantiwa tá à ń fi ọwọ́ ara wa ṣe ní Nàìjíríà àwọn èèyàn wa lọ́kùnrin àti lóbìnrin wọn ní dìbò fún. Ń gbọ́ kí ló dé tó ṣe ní láti rí bẹ́ẹ̀. Ní báyìí, ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò abala àkọ́kọ́ ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí, èyí tí mo pe àkọlé rẹ̀ àkọ́kọ́ ní ọjọ́ wo ni ààyè iṣẹ́ ṣíṣe yóò ṣí sílẹ̀ fún ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lákọlábo. Báwo ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe fẹ́ bọ́ lọ́wọ́ ìpèníjà àìríṣẹ́ ṣe tí ìṣẹ́ òun ò ṣì yóò sì máa wá bá wa fínra lórílẹ̀-èdè Nàìjíríà? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Yálà ọmọdé ni wá ni àbí ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin àti lárúgbó lọ́kùnrin àti lóbìnrin, kí ni àwa ènìyàn àti ìjọba lẹ́lẹ́kàǹká wa ń ṣe láti pèsè ààyè ilẹ̀ lọ́lọ́kan òjọ̀kan lọ́nà tí iṣẹ́ yóò fi wá ká gbogbo wa lọ́wọ́ tí a sì máa rí tọ́rọ́kọ́bọ̀ nínú iṣẹ́ tá a bá ń ṣe? Ìsọ̀rí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnrin àti lóbìnrin ló yẹ kán máa dáwọ́lé iṣẹ́ tí ó máa mú owó wọlé fún kálukú wọn. Ẹ̀yin olùgbọ́ mi tá a jọ ń jaládùn ètò yìí ọ̀rọ̀ olóòtú láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM, ilé funfun Báláwo ni fẹlẹlẹ nìbàdàn lórílẹ̀èdè Nàìjíríà láti ń kàn sí yín. Tí ààyè iṣẹ́ tó bá ṣí sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ yanturu, àní-àní kankan kò sí níbẹ̀ pé owó yóò máa dé àpò kálukú àwọn èèyàn tó bá ń ṣiṣẹ́ lọ́kùnrin àti lóbìnrin. Kápá jùlọ àwọn èèyàn wa ní Nàìjíríà yìí tán bá tẹpá mọ́ṣẹ́ dáadáa. Olóòtú wo ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí, ó ṣàlàyé, ó ń béèrè pé ọjọ́ wo gan ni iṣẹ́ yóò tó sùn wá bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Bí iṣẹ́ bá wà, ó dájú pé àwọn èèyàn lọ́kùnrin àti lóbìnrin yóò lè rí iṣẹ́ ṣe dáadáa. Ẹ̀yin náà mọ̀ pé bí iṣẹ́ bá wà nígboro, ó dájú tó àdá wípé owó yóò máa wọlé fún gbogbo ẹni tó bá ń ríṣẹ́ ṣe. Ó ṣe pàtàkì owó máa wọlé sápò tọkùnrin tóbìnrin ọ̀dọ́ takọtabo tán bá ti ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni owó yóò máa bọ́ sí àpò wọn bákan náà. Bẹ́ẹ̀ sì ni ìṣòro ebi ọ̀pá gbà fọwọ́ mẹ́kẹ́ yóò di àfìẹ́yìn tégun fìṣọ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Pẹ̀lú irúwá ògìrì wá tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe tilé toko ní báyìí tí à ń sọ̀rọ̀, ó yẹ kábira wa léèrè wípé ọjọ́ wo la fẹ́ bọ́ lọ́wọ́ ebi ọ̀pá gbà fọwọ́ mẹ́kẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Bí ò bá ṣiṣẹ́ téèyàn lè ṣe, ta ni ò ṣe àmọ̀ pé ìṣe àti òṣè iná ni yóò máa pe olúwa rẹ̀ pé súnmọ́ bì súnmọ́ bì. Oníṣẹ́ kan ọ̀lábọ̀ kankan ọ̀nà dà kí ebi ó má pa ọ́. Bẹ́ẹ̀ Yorùbá ló máa ń sọ̀rọ̀ kan wípé àríṣẹ́ má ṣe òkú ọ̀lẹ́ni. Bí kò bá wá sí iṣẹ́ tí àwọn abarapá lọ́kùnrin àti lóbìnrin láàrin ìlú tó yẹ kí wọ́n ṣe kí wọ́n lè rówó dáadáa, báwo ni àyípadà rere yóò ṣe dé bá ìgbé ayé àwọn ará ìlú lọ́kùnrin àti lóbìnrin? Èyí nìkan kọ́ o, láìsí ojúlówó iṣẹ́ tí o lè mówó wọlé fún yàn tí yóò jẹ́ kí àṣírí onítọ̀hún kó máa bò láti tọ́jú mọ̀lẹ́bí rẹ̀. Báwo ni ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnrin àti lóbìnrin yóò ṣe lè rí ọwọ́ yọ? Nítorí Yorùbá ló máa ń sọ̀rọ̀ kan wípé àti jẹ àti mú ọ̀tọ̀ọ̀tọ̀ ran mani. Ẹ̀yin olùgbọ́ mi tá jọ ń gbádùn ètò yìí ọ̀rọ̀ olóòtú láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM, ilé funfun Báláwo fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ibikíbi tẹ́ ẹ bá fẹ́ gbọ́ wa, yín náà lè lọ sí Radio Garden, kẹwa tẹ Splash FM 105.5 FM ní Ìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ̀yin olùgbọ́ mi ta jọ ń jaládùn ètò yìí ọ̀rọ̀ olóòtú, òdiwọ̀n ìṣòro àìríṣẹ́ ṣe lórílẹ̀-èdè Nàìjíríà ó ti tó nǹkan bíi 4% nínú 10, àbí ká sọ pé nínú 100 jàre, 4% nínú 100 tá mọ̀ sí 4.3%. Àjọ tó ń ṣe àkọọ́lẹ̀ pàtàkì lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè, National Bureau of Statistics, ló gbé eléyìí tá a wí yìí jáde lọ́dún 2024. Àkọọ́lẹ̀ tá a wí yìí kò ṣe é gọ́ dàlé o, nítorí àkọọ́lẹ̀ àjọ tó ń rí sí akitiyan pẹ̀lú òṣìṣẹ́ lágbàáyé tá mọ̀ sí International Labour Organization, ILO.
1: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiolawi Ring Road, Ibadan. Sinomart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinema Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinema Superstore, cheaper, quality and satisfaction.
2: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Yeah! Then there's this. Yeah! That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
3: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
0: Oro lotu ina ni e ngbadun lati splash 105.5 fm ile funfun balawo felele la wa ni badan lorilede nigeria eleyi gan ni pataki ni pato lo se afihan aito ise ti awon eniyan wa nse lorilede nigeria ni bi eyi ti se ododo ti se agba odo ni fe na ni pe bawo ni orilede Nigeria yo se bo lowo ise ohun osi eyi to nbo wa daru daru lorilede yi lai da opolopo ile ise sile bo lawon eyan wa ti orise se yo fi ma ri owo lososu losose looto awon ijoba wa lele kanka yala awon ijoba ibile ni o awon ijoba ipinle ta ni kakiri ipinle mererin din logoji lorilede Nigeria ni abi ijoba apapo kan ma ti eso awon ti ijoba ibile gan alara gbogbo won lo ntiraka ti won lakaka lori idasile ile ise ti yo mu ki ara o ma tu awon eniyan wa lokunrin ati lobinrin awon ti ori kan se kan lorilede Nigeria amo eyi ti se ododo na ni pe o ku ni bonro eyin olugbo mi o ku ni bonro looto bi eni kokan ara ilu lokunrin ati lobinrin to ba le ma da ise sile bi ise adani ti o ma mu owo wole o le je ise olososu o le je ise olososese o si le je ise olojojumo o daju tu ada pe isoro airise se ise ohun ose yo diku ni orilede wa Nigeria oro lotu lati nu okan ijokan iwe iroyin ojojumo le wa to jade lose to koja lo na ni e ngbo ti a ngbo yebeyebe lowo bayi lati ikanni omoluabi splash 105.5 fm ile funfun balawo felele la wa nibadan lorilede Nigeria eyin olugbo mi ni bo le wa tete n jaladun eto wa loni ojo Eku Sunday enu ise le tun wa esun lo n se karakata lojo simi njo o le wa fe simi ngba na eyin ti le sin bo ni nibi te ti lo re gboro Olorun o da be ẹ̀yin tó wà nídìí káràkátà eléyìn náà kàtórí àtijọ́ náà ni. Ní abala kejì ọ̀rọ̀ ló tún wo ìròyìn the punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí. Ẹ kò mú òkun ọ̀rọ̀ ló tún èyí tó wà ńbẹ̀ ni wọ́n pè ní. Kí ló dé gan tó ṣe pé àwọn aṣọ tí wọ́n ń kó wọlé láti ilẹ̀ òkèèrè wá káàkiri orílẹ̀-èdè àgbáyé iná làwọn ọmọ Nàìjíríà máa ń fálà fún. Kí ló ṣẹlẹ̀? Àwọn aṣọ tá à ń fọwọ́ ara wa ṣe ní Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnrin àti lóbìnrin wọn nífẹ̀ẹ́ sí rárá o. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ gbọ́ bí Yorùbá ṣe ń sọ ni, àsọlẹ̀ kan. A ní èwo làbùrọ̀ máa kó obì bọ òrìṣà àjèjì kí ebi ó máa wá pa tiwa nínú ilé? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Eléyìí ò dáa tó rárá. Lákọ̀ọ́kọ́ ná, tí orílẹ̀-èdè wa Nàìjíríà bá fẹ́ bọ́ lọ́wọ́ wàhálà gbígbé ara lé àwọn aṣọ tí wọ́n ń kó wọlé sí Nàìjíríà látòkè òkun, kò lè ṣe ètò ọrọ̀ ajé Nàìjíríà láǹfààní kankan o. A jẹ́ pé fúnra wa náà là ń ba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, kò sì yẹ kó rí bẹ́ẹ̀ o. Lákọ̀ọ́kọ́ ná, tí orílẹ̀-èdè wa tó bá fẹ́ takàngbọ̀n dáadáa pẹ̀lú àwọn aṣọ iyebíye tí wọ́n ń kó wọ orílẹ̀-èdè wa Nàìjíríà wá láti ilẹ̀ òkèrè, ìjọba ní láti rí i dájú pé ìpèsè iná ẹlẹ́ńtíríìkì kò tún gbọdọ̀ máa ṣe ségesège mọ́. Kí Ọlọ́run náà kó jẹ́ kí ìpèsè iná ọba kó dúró ṣinṣin, kó má bàa sí ìdákúrekú iná ọba mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Kódà gan, ẹ̀ka iléeṣẹ́ okòwò lórílẹ̀-èdè Nàìjíríà yóò rí ẹsẹ̀ walẹ̀ dáadáa. Nígbà díẹ̀ sẹ́yìn, a lè fọwọ́ sọ̀yà pé ìpèsè iná ọba ó dúró déédéé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nígbà kan, ṣùgbọ́n ní ìsìn kọ́ ìdákúrekú náà ni ìpèsè iná ẹlẹ́ńtíríìkì níbikíbi lórílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run sún Nàìjíríà náà síwájú kí àwa náà ká máa ṣe dáadáa. Ó ti tó àsìkò láti pèsè orísun iná alágbára tí yóò jẹ́ kí iṣẹ́ ẹ̀ka ìpèsè ọjà kó máa lọ déédéé, kó sì máa ṣe dáadáa. Ẹ jẹ́ kí n tètè ṣe àyẹ̀wò ọ̀rọ̀ olóòtú ìròyìn The Nation fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí. Abala àkọ́kọ́ iná ni mo fẹ́ yẹ̀wò torí àkókò ti ń pè wá lẹ́jọ́ lórí ètò yìí. Ọ̀rọ̀ olóòtú láti kàn ní ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Bala onífẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Abala àkọ́kọ́ ni wọ́n pè ní ìbínú àbí sódì tí kò lódiwọ̀n. Abájọ tí Yorùbá fi ń sọ pé inú bíbí wọn ọ̀rọ̀ níṣẹ́ ẹ̀dọ̀ fùfù mi ò bẹ́ ọ lọ́wọ́ ẹ o. Ó dorí Adétu Abiwà pẹ̀lẹ́ àwọn àgbà ló ń sọ bẹ́ẹ̀. Nígbàtí ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Nation lẹ́lẹ́ẹ̀kejì tí wọ́n pe àkọlé rẹ̀ ní ẹja ńlá lọ nínú bo Taiwo Hassan Ogbogbo ti lọ. Eléré orí ìtàgé tó gbokùn tó gbára wọ̀, Taiwo Hassan Ogbogbo ti lọ. Gbajúmọ̀ òṣèré Nollywood ni. Ó tiraka, ó làkàkà, ó ṣe ìwọ̀n tó lè ṣe, ó gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ta. Taiwo Hassan Ogbogbo ó ti rebi àgbáre o. Ọ̀pálámbọ̀ tí èbó fọ́ onígbàǹsọ orí sọ. Taiwo Hassan Ogbogbo ó mà ṣe o. Àwùjọ Nollywood wọ́n ti pàdánù èèkàn ńlá ọlọ́pọlọ pípé onílàákàyè àgbà òṣèré tó mẹ́wẹ́ tó tún mọ̀wé. Taiwo Hassan Ogbogbo. Kí Ọlọ́run nú àánú ẹ̀ kó bá wa tu ẹbí Taiwo Hassan Ogbogbo nínú o, àti àwọn ọmọ tó fi sílẹ̀. Kí Ọlọ́run kó dúró tì wọ́n. Ká sì má gbàgbé àwùjọ Nollywood, eré orí ìtàgé ta máa ń gbádùn lórí tẹlifíṣàn. Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo yín. Àní irú ẹ̀ mọ́ nítòótọ́ yìí o. mo ṣe ń bọ̀ wá sórí olóògbé Taiwo Hassan Ogogo, ẹni tó wá sáyé tó ráyé wá, tó sì jẹ́ olókìkí, tó tún ní àánú àwọn èèyàn lójú, ó ní àánú wọn lọ́kàn. Ọdún 1959 ni àwọn òbí Taiwo Hassan Ogogo wọ́n bí ìlú mọ̀ọ́ká eléré orí ìtàgé tó gbokùn tó gbàràwọ̀. Taiwo Hassan Ogogo ti rẹlẹ́ o, ó jẹ́ ìpè Allah ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. Àní-àní kankan ò sí ń bẹ̀ pé àwùjọ àwọn eléré orí ìtàgé ti pàdánù ẹja ńlá tó lọ nínú bó àrògidìgbà tó kúrò nísàlẹ̀ odò. Lóòótọ́, àìsàn jẹjẹrẹ ló bá olóògbé Taiwo Hassan Ogogo fínra kó tó di pé ọlọ́jọ́ dé. Kúlù nafsin dá ika talimauti, gbogbo ẹ̀mí ni yóò tọ ikú wo. It is appointed unto man to die but once, thereafter judgment. Ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn lẹ́ẹ̀kan láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn eléyìí. Ìdájọ́ ni bàbá ti lọ o. Bí olóògbé Taiwo Hassan Ogogo ṣe ń bá àìsàn jẹjẹrẹ fúnra bẹ́ẹ̀ náà ni ọmọbìnrin rẹ̀ Taiwo ọmọbìnrin Taiwo Hassan Ogogo gbé fídíò àkásílẹ̀ kan jáde, inú èyí tó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn oníṣègùn tó bá le wo bàbá òun sàn. Ṣùgbọ́n Yorùbá ló máa ń sọ wípé àìsàn ló ṣe é wò àrítọ́ lọ́jọ́ ṣe. Lọ́jọ́ 23 oṣù kẹjọ ọdún yìí, 23rd August 2026, òun ni bàbá pajúdé o. Taiwo Hassan Ogogo ò ti jẹ́ pé Allah o. Kí Ọlọ́run gba ààbọ̀ Taiwo Hassan Ogogo, kí ó sì tu àwọn mọ̀lẹ́bí rẹ̀, àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ rẹ̀ nínú àti àwùjọ Nollywood lápapọ̀. Ogogo lọ, Ọlọ́run ò lọ. Tó ẹ̀yin èèyàn wa, kò ní jù báyìí lọ. Lórí ọ̀rọ̀ olóòtú fún ti ọjọ́ òní tó máa ń jáde ní dédé aago kan ọ̀sán lọ́jọ́ Àìkú Sunday ní Splash 105.5 FM, ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ bá mi kí olóòtú ètò yìí Olúwa ṣeun ọmọ Akínọlá, bẹ́ẹ̀ ni màmá Tolú Adébàmọ́wọ́ àjọṣe iṣẹ́ náà ni. Emmanuel ọ̀rẹ́ sanwó, àwọn tèmi nìyẹn o. Akákátiri kákàkàkà bí akáka yẹn sí akágbádá ọlá pẹ̀lú ẹ̀rín aká ní onírìjúmọ́ abọ́lá kájọ bí aká títí ìgbà táti máa pàdé lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run. Èmi atọ́kùn ètò ni Lérè Ṣítù Mídò Mídò, alágbẹ̀dẹ èdè tí gbogbo ayé mọ̀ sí Mídò Mídò. A tún máa pàdé. Ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa, ẹ kú kalẹ̀.

0: SFM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000.
0: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ọ̀gá mọ́kẹ́tà, Madam Onífili Station, ṣe rántí Dangote Free Petrol Delivery.
7: Bẹ́ẹ̀ni o, àrántí.
6: Dangote Petrol mú pèsè epo petrol sí Fili Station yín. Ẹ̀rà 250,000 litres ó kéré jù. Kẹ̀sì gbádùn ìfiránṣẹ́ ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọlọ́jọ́ mẹ́wàá.
7: Delivery ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọjọ́ mẹ́wàá. Èyí dára gan ni o.
6: Tó bá jẹ́ pé òun wéko láti fi kún ti Fili Station rẹ, láti pín epo petrol tàbí ti business rẹ nílò epo púpọ̀, ìfilọ́lẹ̀ yìí wà fún ọ. Ìpìtìṣọ́ bẹ̀ dé ọ̀dọ̀ rẹ tààrà wà ní Lagos, Ogun, Delta, Rivers, Kano, Imo, Abuja, Kaduna, Anambra àti Nasarawa. Àwọn ìpínlẹ̀ mìíràn ń bọ̀ láìpẹ́. Láti ọ̀dà pé 0707-470-2099 tàbí 0707-470-2100 tàbí kẹ́ fi méèlì ránṣẹ́ sí sales.inquiry@dangote.com. Dangote Petroleum, àǹfààní yìí wà fún gbogbo ènìyàn.
8: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General. National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja. Or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the query.

0: Flash FM 105.5.
1: Honorables, Mr. Ayi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti trophy laga se se agbekale eto asopo fun awon honorables sawari awon honorables e lojobo Thursday o je ami fara energy ipe lati jo gbe trophy premium laga kan soke ta si se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojobo Thursday ose yi trophy premium laga oti ti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun mejidilogun o
2: Nígbàtí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
3: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open now, come register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you see the wait for? Carry your Guinness, make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
0: Flash FM 105.5.

0: Splash FM 105.5.
1: Honorables! Nípa yìí tí òpópó ń yàrá bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fílàgà ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorables. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfaraẹnijìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
3: You hear that sound? Na the sound of millions wey dey wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open am, come register the code wey dey under the bottle cover for guinnessng.com/1759. You fit collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you still dey wait for? Carry your Guinness, make you open for more today. Terms and conditions dey. Drink responsibly. Now only for people wey don reach 18 years and above.

0: Yetu. Let this August be your season of harvest for cashier. Season where you go pack money tire left, right, center. Money go they enter your hand. You go they wonder say what thing happen. Daily payment day, steady weekly cashport. Everything on point. Oh yeah, now my people, join the community of winners this August as you go they play cashier, and of course as you go they wait to that special call. We go tell you say you don't cash at it. To play for Splash FM, Nasta 347, *1004, *1#. If you want play on top Lagilu FM, Nasta 347, *1004, *2#. You fit to play safe for our website, www.cashier.ng. Remember, send our your state gaming board, 9 license this cashier. And you must don't reach 18 years and above to fit to play cashier. Shorty cashier.
1: Ẹ̀yin àgbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ jọ̀wọ́ ẹ fura kí ẹ sì tẹ́tí láti gbọ́ ìkéde pàtàkì yìí dáadáa. Ẹ ṣọ́ra fún Paraquat, Diaquat àti Atrazine. Wọ́n jẹ́ kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tá a ti fòfin dè. Ṣé ẹ mọ̀ pé ó jẹ́ṣẹ̀ láti rà, láti tà tàbí láti lo kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tá a ti fòfin dè lórílẹ̀-èdè Nàìjíríà? Bí kò bá dá yín lójú nípa èyí tó yẹ láti lò, ẹ bèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ alámọ̀ràn iṣẹ́ ọ̀gbìn, nítorí pé ìlera yín ṣe kókó, ẹbí yín ṣe kókó, bẹ́ẹ̀ ni oko yín náà ṣe kókó pẹ̀lú. Paraquat, Diaquat àti Atrazine lè fa àìsàn tàbí ewu ńlá sí ìlera àti sí àyíká wa. Dáàbò bo ara rẹ, ẹbí rẹ àti àyíká rẹ. Kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tí àjọ NAFDAC fọwọ́ sí nìkan ni kí ẹ lò, kí ẹ sì ka ohun tí a kọ sára rẹ̀ dáadáa kí ẹ tó lò ó. Iṣẹ́ ọ̀gbìn rere, ìgbésí ayé rere. Àjọ Crop Life Nigeria ló mú ìkéde pàtàkì yìí wá fún yín.
2: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
3: Ayádùn bí oyin, adùn bí oyin ṣe.
4: Yorùbá yorùbá yorùbá.
2: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ láàjì ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn. Ìyá àdínì gbogbo Splash. Aminat Adetun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilé wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Káìkáìkáìkáìkáì. Ó máa ṣerégedé.
5: Honorables, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọfílága ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwa honorables. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfaraẹnijìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Tá a sì ṣe pẹ̀kí rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18 o.
6: Spread your wings on Splash 105.5.

Happy happy Sunday. Ẹ ká lẹ gbogbo èyàn ọmọ Ọlọ́run káàkiri àgbàlá ayé. Pẹ̀lú inú dídùn àti ayọ̀ ńlá ni mo fi kí yín tológun tológun. Mo kí yín tẹlẹ́sọ̀ tẹlẹ́sọ̀. Mo kí yín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde. Mo la gbogbo ẹnu mi ńlẹ̀ mo sọ pé happy Sunday one more time. Lónìí ọjọ́ Sunday tó kàn yín ìrírí ẹ̀rí. Sunday ẹyọ kan tó kàn yín. Ẹyọ kan tó kàn yín nínú oṣù kẹjọ. À ń gbára àdìẹ afẹ́rẹ́ wọnú oṣù bàbàbà. Lónìí ọgbọ̀njọ́ oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026. Òní lọ́jọ́ Sunday ìkan nínú àwọn ọjọ́ tí a kì í fi ṣe awẹ́wà. Gbogbo ilé ẹ dìde o. Bó ṣe ń fi dùgbẹ̀dùgbẹ̀ yìí pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú oṣù yìí àti èyí tó ti ń ṣẹlẹ̀ bọ̀ lóṣù méje sí mẹ́jọ sẹ́yìn o sì tún padà lájá náà. Ọtọpẹ́ bí mo ṣe sọ lánàá àwọn nǹkan mọ́kànlélógún 21 tó gbọdọ̀ gbé wọnú oṣù Ẹ́mbà. Nǹkan 21 tó gbọdọ̀ gbé wọnú oṣù ẹnìkan ní oṣù wo oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án. Àbọ̀mọ̀ pa ti bọ́ sí Ẹ́mbà mọ̀ntì ni. Oṣù tí owó yóò bà fún ọ, oṣù tí ọlá yóò bà fún ọ, oṣù tí atẹ́gùn tuntun yóò fẹ́lú ọ ní gbogbo ọjọ́ ayé rẹ. Ẹ̀yin ọmọ Ọlọ́run bó lẹ wà? Wọ́n rán mi ṣe sí yín. Sunday òní yìí, a sì lẹ́kùn á tilẹ̀kùn. Lónìí Sunday yìí, oh my God, ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín ká tó wọnú oṣù Ẹ́mbà, September, October, November, December. Olamọ pè ní Ẹ́mbà month. Ká tó wọnú ẹ̀, ẹ̀mí Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ ẹ sílẹ̀kùn, ẹ sí nǹkan, ẹ ti nǹkan. Aisha, wà á kàn mọ jíjọ ọpẹ ní ìsìn báyìí kí n tó wá sọ nǹkan tó ní bá wọnú oṣù. Oṣù kíni? Oṣù Ẹ́mbà, oṣù bàbàbà.

bẹẹni mo kì í pe ẹka bọ padà sí ìkànnì ti ọmọlúàbí ìkànnì àdáni àkọkọ rèé bẹẹ ìkànnì àkọkọ ni tó ń gbòǹ sátẹgùn láti àfẹfọ fún báláwú àdúgbò fẹlẹlẹ nílùú ìbàdàn tó jọ olóòlù ìpínlẹ ọyọ lápá ìwọ̀rùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà láti ń kan sí yín jákèjádò àgbà ńlá ayé pé àjọkù déédé àsìkò yìí ni ọrọ̀ ọ̀fẹ́ bí àdánwò ni ẹyin tí wàá ní àtẹlẹjára ní àgbáyé àdúgbò lọwọ yín ẹyin tí ẹ gbọ́ lórí rédíò yín òṣùbà kárí fẹ̀yìn náà princess àrìnọlá wọn ní gbogbo ẹlẹ́bú africa ní jerusalem akínyìn ò wípé ẹkú ètò mà ẹka lẹ káàbọ̀ sí kọ́ni ọmọlúàbí bẹ́sẹ̀ adéwọlé wọn ni well done excellent dancing moves ẹ ṣe àdúpẹ́ baálé ọ̀la ní yẹ bákárí wọn ní yẹ ìròyìn the splashing queen ẹkú ètò from baálé tẹ̀là àkóbọ̀ ojú orin bàbá wa ṣe é pẹ́ fún àmàrí yẹn bá bàbá wa baálé rèé fún gbogbo ojú orin àkóbọ̀ pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín ẹkú gbogbo ìgbà ẹkú ìfẹ́ ẹ máa pẹ́ fún àdèmọ́ àmàrí yẹn bá ẹ ṣe gan sa ọláyínkan látúndé wọn ni ẹkú ètò akínyìn o ẹkú ìgbìyànjú o babátúndé sádíkù náà kí wa wọn ni ẹkú ètò adébáyọ̀ ti mọ ni láti yànà fádípẹ́ academy àwọn náà kí wọn lágúnjú taiwo wọn ni ẹkú ètò adúpẹ́ ní ọwọ́ ó yá gbogbo àwọn èèyàn tí wọn ti ṣe bẹ́ẹ̀ tí wọn kàn sí mi ní kété tí mo ti gorí ètò baálé ọ̀lànìyẹ bákàrè adéjẹmọ michael aopeyemi alẹ́sìnlọ́yẹ peter sọgẹ́yìnbó ọ̀làgúnjú taiwo olúwayọ̀mẹsì ọmọnìyẹ yìí tọ́lá quadri ibrahim àṣekúnlọ́wọ́ ọmọláyọ̀kẹ́ ọmọ ìdùnnú ọ̀làǹrẹ̀wájú májàmájà michael olùwàṣọ́gọ̀ látúbọ̀sùn felix olùgbàmí ọlọ́run ṣọlá henry sulaiman abiola ibrahim victor okoye sharifa twenke aziz gbadigbolahun àti tonadex rasheed tijani àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí àjọwà adéagbó williams àjọwà ní ṣọlá chris ajibola àwọn náà kàn sí wa àwọn tó fún wa ní àtẹ̀jíṣẹ́ princess àrìnọlá bisi adéwọlé baálé ọ̀lànìyẹ bákàrẹ̀ ọ̀làyínká ọ̀làtúndé babátúndé sádíkù adébáyọ̀ ti mọ̀nì ọ̀làgúnjú taiwo aziz sọ́lì olùgbìlẹ̀ sharifa twenke aziz waliyu ismaila oyetola kọdùrẹ́ ọmọláyọ̀kọ́ ọmọdúnú wàsíù ajani adéwọlé ọ̀làtúbọ̀sùn ọlọ́run ṣọlá tìlà henry ọ̀làdélé muyiwa victor okoye johnson dunabogun ṣetán adéabo williams gbadé gbọ́láhàn and 45 others adúpẹ́ ní ọwọ́ yín pé ẹ ṣe fún ìfẹ́ yín tẹ̀dúró pa sí ojú òpó ńbẹ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹnì kankan ẹ wò àdúpẹ́ gan ni ẹ ṣeun ṣeun ṣe rí àmọ̀ràn mi ni wípé n tá n pè ní ìfẹ́ yìí kó lágbára pọ̀ ẹ jẹ́ ká máa ní sùúrù bí ẹnì kejì wa bá ṣe dáadáa sí wa ẹ jẹ́ ká ṣe dáadáa sí àáfàá abániṣe láti sọ́ka àwọn ní ẹkú iṣẹ́ ọpọlọ kò ní bàjẹ́ ọ àáfàá abániṣe láti sọ́ka ẹkú àtàárọ̀ ẹ sì kú ètò ẹ ṣe gànjàre wọn ni princess àrìnọlá I like your dance moves more blessing ma in Jesus name amen yes you know bad I love it too mama you see in to lolufe wa ba se si wa to ba love e ja love e to ba love wa e love e o hate yin ki le yin se yeah ta ba se lori ara yin te ri pe e je bi ẹni ìkan wíkẹ́ẹ̀dì ni àwọn èèyàn kan wà bẹ̀tẹ̀ pọ́n wíkẹ́ẹ̀dì yàwèrè wọ́n yàwèrè ju màálùú lọ tó pín ṣe lẹ́ni ẹ̀kan wíkẹ́ẹ̀dì ṣá kò fẹ́ rí yín tẹ́ máa fi kú síbẹ̀ ẹ tètè gbé ìgbésẹ̀ kan mọ́ kóbó ẹ̀yà dànù kò yé yín ṣùgbọ́n tó pẹ́ yín gangan ẹ bá ní problem nínú marriage nínú relationship yín ẹ lọ ṣiṣẹ́ lórí ẹ̀ ọlọ́run gbọ́ ẹ tètè ṣiṣẹ́ lórí ara yín kẹ́ ẹ dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ bá méjì kọ́ ẹ ti mọ̀ pẹ́yìn lẹ́ni problem níbẹ̀ ẹ̀yìn lẹ́ni wà ìgbéraga pọ̀ àfojúdi pọ̀ ẹ mọ̀ nǹkan bẹ́ẹ̀ ẹ̀ ń bọ́kọ yín sọ̀rọ̀ bí ẹni tó ń bọ́ ọmọ ọ̀dọ́ ẹ̀ sọ̀rọ̀ ni ọkọ̀ míì náà kẹ̀rẹ́ tó bá ń báyà wẹ́ sọ̀rọ̀ báyà rò pọ̀ ọmọ ọ̀dọ́ ẹ̀ ní bóyá ọmọ cleaner tó kàn àbọ̀mọ̀ ọ̀dọ̀ kan àbí messenger ẹnìkan bá sọ̀rọ̀ ni àní kẹ́ mọ́ alábàbà bàbá ń gbé bá fẹ́ bá ìyàwó yín sọ̀rọ̀ ṣùgbọ́n ìwọ̀nba ó yẹ kí ọ̀wọ̀ díẹ̀díẹ̀ tí ẹ máa wà ńbẹ́ ṣe bá wàá bá ń gbọ́ ọ̀fẹ́ yín náà ẹ̀yin náà máa ṣe kí ni ẹ máa gbọ́ ọ̀fẹ́ yín náà ẹ gbé ọ̀wọ̀ fá wa náà ẹ respect wa náà abẹ́ understand so ọ̀wọ̀ náà díẹ̀ díẹ̀ dẹ̀ ni ara ń fẹ́ ta bá ti lè ṣe gbogbo yẹn tẹ́ ẹ yẹra yín wò obìnrin tó ń gbọ́ mi ọkùnrin tó ń gbọ́ mi ní ti tẹríba òní ní ti fẹ́ òní ká má ṣàhùn sílé ò ṣàhùn ká gbọ́ bùkátà ilé ò gbọ́ ká tọ́jú ẹbí ọkọ ẹbí ìyàwó ẹbí wa ò ṣe bẹ́ẹ̀ ká tọ́jú ọmọ ò tọ́jú ọmọ ká pèsè ilé fẹ́ bíi wa gbogbo ẹ̀ ló ṣe ká fi ọmọ ọlọ́run ká fi ọmọ mẹ́sìn gbogbo ẹ̀ ló ṣe o sì ṣojú méjì bí abẹ gàǹbàrí kò sí extra tire màdámù nìkan náà lówó rí mọ́ kókókó o ní ṣòro ńbẹ tó bá tó ara ẹni tó lóòótọ́ wá ní nísinmi eléyìí ò fẹ́ pa ọ́ ni ìwọ ni ọmọ wàá gbà o
gbogbo nti oba ti ni jedo ni simi laye ko ya file ko ya go fun ni arakunrin kan pe mi ni ose ta lo tan yi nigba so fun mi a wa don soro o wa ni ah e je mo pe yawo meji la won ni oni ro ni won ni olorun ba gbo won ni kelode ah ana flat meji na ko flat kan fun yale flat kan fun keja won jo n gbe ni building kan so ni gbogbo awon gbe be ni awon de njo be papo ni won ni ah a njo be papo ni eh be ni won ni kaluku ti mo gba ti o se be to ba kan yale yale o se gbo be ti gbogbo ile oje mi oje o si nbe mo ti yo si nbe ato me tomo tomo gbogbo awon la won jo je awon ni babo baba hello formula don je won ah e jo da nkan si everybody odo bodon lalejo ni won ni so eh yale o gba ti o se be o ti mo gba ti o kan to je po ni o body aro igba ti yale o body aro yale na de ti mo so boya o ba ti se be gbogbo pata la won je bi yawo se be gbogbo pata la won je koda won tun na tun gbadun bi pe e ti yawo ba bu fun won to pe yawo lo si obe e to ba bu fun pe ejo ko wa o je n to bu fun to fi serve awon won ni laji la won je awon a pe yawo ko yawo na wa pari pe dandan won ti da won mo to be pe yale lo ba bu nje fun won lale nigba to se nje tan asiko ti e la wa bon ba ti je nje nde laji la won ko ya lagbaja iwo na wa bo be iwo na wa je won lo ni o je laji oku o won ni bon se nse ni awon de ni problem gbogbo en lo daada eni de wa ri orise o wa oke se tun ni pe formula mi to ni yen alayin okun tara yin o gbe peli peli daada te le gidi gan te le ta pon pon 08074805740807485574 obirin leyin na ara yin o gbe peli peli eyin na pe number yen be ni o je ki okun yin ko le daada a je ki egun yin o do sham sham e le se daada be ni ko le wa ni ibi kan to ma se agu ara yin tori pe awon eso wa nkan kan to ya ma je ta je awon omi to lo fi to fi ke wa o na ni won se amulo e lati se gbogbo awon nkan ti ta nso nipa eyen so olorun ma ran wa ni owo ko je bo se lo ma je bi eyin wa ni en wo ko eni se to da lowo e pe mi eyin na wa yawo e de eni se to da lowo 08074805740807485574 beni ke chat mi lori WhatsApp bi o se ma je ohun na niyan o nlo beni adentele ni pari ohun gbogbo na na niyan e ri pe awon eyan soro kan to je kinu mi dun won ni arakunrin yen o ko gbagbo o ko faye efun Jesu beni beni aye ti o ba ti ni Olorun aye lasan ni aye ti o ba ti ri Olorun wo bi iran ti ko fi Olorun se apata ati gbekele re irufi aye be ko nitumo nitori pe owo Olorun o ni o gbogbo wa beni owo eni kini o ni o gbogbo wa iwe mimo je o ya pe o ni Olorun yi Olorun gbogbo aye ni beni gbogbo agbara si nbe ni owo re n to so fun wa niyan so ta ba de wa tun awo lo sahara tara ba npoda e ja o Jeremiah ori ikewo ese ikewa re nkan to so nbe niyan wi pe e si so fun won wi pe o kokko ki Olorun lo lese ikewa yen na o lo ni Olorun o ni Oluwa Olorun gbogbo ara Olorun to ni agbara ngba to di ese ikokanla o ni tori wi pe awon ti ki se pe awon ni da orun ati aye o ni won yo sigbe loju aye ati labi orun won yi so e ri wi pe iya toro yen o se kini o nbe nbe e ma de je ka gbagbe o ni e kiyesi e ma je olotito ninu ohun gbogbo tori pe en to ba se olotito ninu kekere a fi se olotito ninu ohun nla so nitori na e je ka fi oko wa e je ka fe yawo e je ka rin pe to ba ti edojo waju boro ibadele se enu mi oni kole soju oni ti mi se mo ma jare yes iyen ni e ja ma beru ninu gbogbo relationship wa e je ka ma beru yen pe se ti mo ba sun bayi tabi to ba ti edi lola gan boya awon to pada